0: fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo tún wí lẹ́ẹ̀kejì pé ògo fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó ń gbóhùn lẹ́nu mi níbikíbi tẹ́ ẹ bá wà, àánú Ọlọ́run kò ní sá fún yín. Ìrànlọ́wọ́ òjijì tí ayé yín nílò, ayérayé kó máa rìlíìsì ẹ̀ fún yín báyìí. Àánú òjijì tí ayé yín nílò lórúkọ Jésù, ayérayé kó máa rìlíìsì ẹ̀ fún yín báyìí. Mo wí nígbàkejì pé ògo fún Ọlọ́run ní òkè ọ̀run. Gbogbo ẹni tó ń gbóhùn lẹ́nu mi, agogo tó ń ka wákàtí ọjọ́, ó máa ka tiẹ̀ sí rere. Agogo tó ń ka ìgbà, ó máa ka tiẹ̀ sí rere. Ọjọ́ méje ló ń pẹ nínú ọ̀sẹ̀, ọ̀sẹ̀ mẹ́rin láyé ń pè lóṣù. Tí oṣù bá pé 12, ayé á pé lọ́dún. Gbogbo ọjọ́, ọ̀sẹ̀ àti oṣù tẹ́ ẹ máa lò láyé, ẹni rí ìbànújẹ́ níbẹ̀. Mo dúró nínú Olúwa, mo sọ̀rọ̀ pẹ̀lú májẹ̀mú rẹ̀. Gbogbo ọjọ́, ọ̀sẹ̀ àti oṣù tẹ́ ẹ máa lò láyé, ẹni rí ìbànújẹ́ níbẹ̀. Ọwọ́ tí òkùnkùn ń nàá sí yín ní kọ̀rọ̀, ọwọ́ yẹn gbẹ láàárọ̀ yìí. Gbogbo ọwọ́ tí òkùnkùn ń nàá sí yín ní kọ̀rọ̀, ọwọ́ yẹn gbẹ láàárọ̀ yìí. Ọwọ́ ayé, ọwọ́ ọ̀tá àti ọwọ́ òkùnkùn lórí yín, lórúkọ Jésù, ayérayé dáná sun. Mo wá síwájú yín láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ń gbóhùn mi níbikíbi tẹ́ ẹ bá wà, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgbòho kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:00 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo 3:00 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo 3:00 sí agogo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu mi. Ọ̀rọ̀ méje ni agogo ń sọ, méje ni agogo. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ lónìí nípa agogo. Agogo tí ń ka wákàtí ọjọ́, ó máa ka tí yín sí rere. Agogo àkọ́kọ́, ìyẹn máa ń lù fúnra rẹ̀ ni. Fúnra rẹ̀ ló máa ń sáré, ó dẹ̀ máa ń lù fúnra rẹ̀. Fúnra rẹ̀ ni máa ń dún. Ṣùgbọ́n agogo ẹlẹ́ẹ̀kejì, òun kì í dún fúnra rẹ̀, ayé ni máa ń lù. Màmá mo gbàdúrà, ayé ò ní lù ọ pa. Lórúkọ Jésù, ayé ò ní lù ọ pa. Lórúkọ Jésù, ayé ò ní lù ọ pa. Ẹ wò mí sà, agogo alákọ̀ọ́kọ́, ó ní agogo tó jẹ́ pé fúnra rẹ̀ ló máa ń dún. Agogo tó ń dún yẹn, ó ń sọ nǹkan méje fún ènìyàn. Mo wí lónìí o, lórúkọ Jésù, oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún ọ. Ẹ ó rí pé Jésù jáde sáwọn ọmọ ẹ̀yìn nínú ìwé Matthew. Nígbà tó jáde sí wọn, ó jáde sí wọn ní ọ̀gànjọ́ òru, ní kùtùkùtù òwúrọ̀, ní dájú. Nígbà tí wọn ò lérò, Jésù jáde sí wọn. Bó ṣe jáde sí wọn lọ́jọ́ náà lọ́hùn lórí omi. Lórúkọ Jésù, ayérayé máa jáde sí yín. Olùrànlọ́wọ́ àyànmọ́, ó máa jáde sí yín. Ẹni tó máa gbé yín dépò ọ̀la, ó máa jáde sí yín. Ẹni tó máa ran ayé àwọn ọmọ yín lọ́wọ́, lórúkọ Jésù, ó máa jáde sí yín. Ẹni tó máa gbèjà yín jà níbi tí ẹ rò pé kò sọ́nà, ó máa jáde sí yín. Nínú ìwé Matthew chapter 14, ní verse 25, olùgbàlámọ̀ jáde sí wọn. Jésù jáde sí wọn lórí omi lọ́gànjọ́ òru. Ní around 2:30 sí 6:00, òun ló jáde sí wọn. Bí ilẹ̀ ò ní ṣe mọ́, mo gbàdúrà, olùrànlọ́wọ́ àyànmọ́, ó máa jáde sí yín. Agogo tí wàá ń lu wákàtí ọjọ́ yóò kà tí yín sí rere. Agogo tó ń wa lu wákàtí ìgbà yóò kà tí yín sí rere. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ sọ pé látòní lọ, ìgbà eré yóò yí kàn mí. Ẹ sọ pé látòní lọ, ọjọ́ ayọ̀ mi yóò dé. Ẹ sọ pé látòní lọ, ayé kò ní rí mi mú. Ẹ sọ pé látòní lọ, ọfà ènìyàn kò ní gbà mí. Ẹ pariwo pé Jésù, mo gbà ọ gbọ́ o. Jẹ́ káàbò lọ dájú lórí mi. Ẹ sọ pé Jésù, mo gbà ọ gbọ́, ran ayé mi lọ́wọ́. Ẹ pariwo pé Jésù, mo gbà ọ gbọ́ o, wá jà fún mi. Ẹ pariwo pé Jésù, mo gbà ọ gbọ́ o, jẹ ráàánú gbà. Bẹ́ẹ̀ ṣe sọ yìí, ẹ máa ráàánú gbà, ẹ máa rójú rere. O ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmì. Mo gbàdúrà fún yín, ọ̀nà ò ní dí mọ́ yín. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo nǹkan yín ò ní bàjẹ́. Ogun ọ̀run àpáàdì ò sì ní borí yín. O ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ẹ wo nǹkan méje tí agogo ń sọ. Number 1, agogo àkọ́kọ́. ma pe bi be so ninu owe oluwa su chapter 3 lati verse 1 pe oniruru gbogbo oni akoko wa fun ati igba fun seriri gbogbo ni abi ohun o wa salaye e emi wa so loni pe igba rere ma yi kan eyin e ma wo nkan agbogbo akoko. Oh my God, oni agogo, o fine, o rewa, sugbon isele kan ti sele si, kini isele na battery ni o sise. Eyi ago to wa lowo yin ni o se battery re sise. Elekeji, ago to je wi pe o fine o sise, sugbon ko ni seconds. Seconds ni nti ma se ke yen ko ni. Ago eleketa, o le je yin dada, iyen ni ago to da, sugbon to late. O yo late iseju kan, abo late iseju meji, abo late iseju meta. Ago elekerin iyen la go to correct iru awon eyan wo la go ta go won correct yin mo pada bo sibe agu elekarun o la go to nsare o sare agu kan lo ye ko lu o lu agu kan ko da seju meta seju marun kini to ma re agu elekefa agu ti o lokun rara o da ṣugbọn ko lokun ti won fi gbe jade agu elekeje agu ti engine re ti baje boyo da bi ko da ṣugbọn engine re ti baje ki wa ni oro akoko ti agu go nso ni gbogbo gba to ba ti woju agbogbo ta gbo so ni pe gbogbo time to ti mo koja bawo lo se mo ibere ta gbo mbere lowo re ibere elekeji ni pe akoko ti mo to fe fun oyi bo lo tun si lo ibere yen gbogbo eyan lo gbodo dan ibere yen to ba gbe ogo waye gbogbo en to ba gbe ogo waye gbogbo do dan ibere yen gbogbo en to ba gbe ogo waye gbogbo do dan ibere yen mo de gbadua loruko Jesu emi mimo yo da si oro re bo se n da oro yen emi mimo yo da si ti e now e je ka wa tesi waju sa ke wa ni tun ma agbo akoko agbo to fine but ti battery inu re ti ku iyen ni igbe aye emi teniyan gbogbo eyan to re wa loju ṣugbọn to je pe ninu emi ina emi won ti ku mami mo gbadua fe yin ina emi yin o ni ku ina emi yin o ni ku oni mo fi so pe te ba n bo si program lose yi emu agogo lowo a fe fi gbadua laaro tozi a fi gbadua e ma ago yin lowo. Number 2 ago ti o ni seconds iyen tumọ si awon ti won sise sise sise ṣugbọn ti won lakoko sinmi o kan sise lo ni ko si seconds se ri kẹ ti ago yẹn si yẹn isinmi lo nsinmi ko to move why ita yi eri o ni sinmi aye re ma ni sinmi ọfẹ wọsọ aṣọ katangba ati ẹgbọ yẹn o tun fẹ jẹun o tun dele olonjẹ kan ma lo tun beere se wo ori run ẹran o ori mu ẹran o ori wu ẹran jẹ ni ẹsa mo gbadua o ni ku sori iṣẹ ọkọ sisẹ o ni nkan ti o fi han faye mo gbadua o orire to ma fi han ma jade ẹ wo mi sa another one agogo to late o late iyẹn làwọn to jẹ wipe ọjọ ori wọn ti tako aye wọn gbogbo n to yẹ ki wọn achieve lọjọ ori wọn wọn a ri achieve so wọn ti kọ ma 60 years wọn a nile wọn a ni mọtò wọn niyawo ọpọ tiẹ tun lọ ma 60 ago yẹn ti late mo gbadua gbogbo n to late inu aye rẹ o ma sare laaro yi ẹlẹẹkẹrin o ni ago ti o correct awọn wa ni ago wọn correct awọn yẹn ni awọn ti aye wọn ba gba mu at the age of 16 o ti wa ni university at the age of 21 o ti graduate o niyawo to ba gba mu o ni mọtò lọmọ o ni everything to ba gba mu aye yẹn ma ba gba mu ẹyin mo n ba wi aye yẹn ma ba gba mu aye yẹn ma ba gba mu ọmọ bẹ sọ nǹkan fún lórí àwọn ago o bẹta ga ago rẹ o lé o ka ago rẹ o dín lọ tí o lọ sẹẹtì ago rẹ níbi tó ti máa lé ó yà sẹjú kan àbí 30 seconds o máa lé kọjá ní tó sẹlẹ gángan má jẹ ká ago rẹ o dín ọ̀n fa owó ago èèyàn sẹyìn. Ẹlẹ́ẹ̀karùn-ún ago ti ń sáré àwọn yìí ni wọ́n ń ṣe àṣeyọrí tó ju ọjọ́ orí wọn lọ màmá àṣeyọrí tó gbọ́jọ́ orí rẹ lọ o máa bẹ̀rẹ̀ rẹ látòní lọ. Ẹlẹ́ẹ̀kẹfà ago tí ò lókun àwọn yìí wọ́n dá ṣùgbọ́n wọn àrólùràn lọ́wọ́ okun tí wọn ò ní yẹn ń lo olùrànlọ́wọ́ tí wọn ò ní. Ẹlẹ́ẹ̀keje ago tí ẹ́ńjìnì rẹ ti bàjẹ́ púpọ̀ nínú àwọn tó pè lọ́mọ ọlọ́run ó ní ẹ́ńjìnì wọn ti bàjẹ́ àwọn yẹn ti dòkú tábà sọ pé ẹ́ńjìnì yẹn ti bàjẹ́ ó ti dòkú ṣùgbọ́n bó ṣe dòkú yẹn náà ó máa lágbára o wọn á gbé e sin àkókò rẹ kọjá lọ ní ẹgbọ́n olúwa àkókò yìí ò ní waste ẹ sàmì àkókò yìí ò ní waste odúnú má jẹ̀mọ́ ọlọ́run àkókò yìí ò ní waste ẹgbọ́n olúwa lọ́tòní lọ ogun afakókò ẹni ṣòfò ogun afọjọ́ orí ẹni ṣòfò ogun yẹn ò ní jà yín ogun afọjọ́ orí ẹni ṣòfò ogun afakókò ẹni ṣòfò ogun yẹn ò ní jà yín ẹ máa rí tìyín ṣe ẹ máa ríran lọ́wọ́ ogun ọlọ́run máa bò yín àánú ọlọ́run máa sọ̀rọ̀ lórí yín bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ̀gbọ́n olúwa ògbó bí ọba ti dé ọ̀nà ni ọmọ jẹ́ fún ọ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ Jésù olúwa wa bíbélì sọ kíní kan ó ní ra ìgbà padà gbogbo èèyàn tó gbọ́ àdúrà tààrọ̀ yìí wọ́n fẹ́ kẹ́ ra àkókò padà bíbélì sọ pé àwọ̀ fún àwọ̀ ohun tí nìyàn bá ní ni yóò fi ra ìgbà àti ẹ̀ ni yóò fi ra ẹ̀mí ara ẹ̀ padà wọ́n fẹ́ kẹ́ fúrúgbìn kan láàárọ̀ yìí kẹ́ fi ra ìgbà padà be se so irugun yen e ri pe ke se igba gugu la ma nbere ofun a le bere le ka be meji losu e bayi ni ke se se e fi gbadua laaro yin ke ka so yi pe olorun no mo wo mo fi owo yi se ira pada gugu akoko to ti sona ma mi lowo gugu oko to ti sona ma mi lowo mo fi irubo yi se ira pada oya e sawari o gugu to ti sona ma mi lowo e wa se irugun yen o le je gberun kan o le je meji o le je mewa bi olorun se fun yin lagbara e se ira pada yen laaro yi bi igbagbo ore baro mo gege be mi olorun se nso lati na mi message to gbo ilu canada ni mo tin record message ti mo tin send e si o bayi bi oluwa de tin bi ati be mi e ti wa on gugu to ti miss leyin eto yi orun de ma da pada fun o iranlowo to lero o si ma dide fun o account wu le fisi e lu account yi
1: pastor matthew account church ni e fun won o loruko jesus no tara fun
2: amen UBA holiness anointed church 10 10 24 24 64 64 0 0 8 0 8 0
3: next
0: 10 10 64 64 0 0 8 0 8 0 UBA UBA account holiness anointed church lagbaro long mo lo si Jerusalem ni ojo keje osu kesan e ja jolo o ba ti ile torun ri ya jolo taye awon ore ofe to le se fa mo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu to dale oluwa ni dale lori ekeji ta ba ti jade ninu to dale oluwa ni dale lori o mi yen kan na ni Jesu fi se baptism a ma de ogun oke kan ti an pe ni Sinai ba se lo yi mo gbadua yo dara fun o je ka o bi ri olo wo eni kan to mo pastor kan to mo to fe ko lo abeni kan to ti se oluriri o ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo do dara fun phone number yi e pe tabi ke send the messages imi na fe lo Jerusalem won join me ma group ti awon eyan wa yo dara fun o ri ran lowo o ori re o se be Jesu oluwa wa phone number hello phone number 08066 48 14 55 08066 48 14 55 loruko Jesu yo dara fun yin God bless you and it shall be well with you in Jesus name no more war Jesus is coming soon e ja pade ninu program ni challenge yo dara fun amen.

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Wàá mi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Indomie wrappers on your table.
5: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
4: Something big, just like that.
5: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
4: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
6: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
7: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
8: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
7: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
8: O lè fẹ́ ni kòyàwó ẹlẹ́nu.
7: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.
9: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
10: Airtel. Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: dídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣí ẹ̀ léralera lóní back-to-back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀. Kàṣí ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣí ẹ̀ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà ₦50 million ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣíẹ̀, ọmọ mo ti kàṣíẹ̀.
5: Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
6: Thank you.
5: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding was fantastic. Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
7: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
8: You too can get started today. Call 0700-AXA-MANSA or visit axamansa.com. Terms and conditions apply.
9: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
10: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
11: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
12: splash.
11: Aminat Adetun Badman Smart Fala ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nifa Aji. Níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilé wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badman. Hi, hi, hi, hi, hi, hi, hi.

0: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
2: You just call me. What the fuck?
1: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.

0: Splash FM 105.5.
1: Spread your wings on Splash 105.5 FM. Spread your wings on Splash 105.5 FM.
2: Ìdọ̀rùn máa fẹ́, ìdíàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ́ bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu láti ẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwapẹ́ Ìpínlẹ̀ Ogun, Apọ́sù Oya.
3: Sọ pé ìbí

Friday, June 26th. O Dagome sọ òwúrọ̀ kùtù ọjọ́ kejì Sátidé ká tó parí. Ìmì 9.0 náà kò rí ẹ̀. Pákíìrì mẹ́tò sẹ̀lé orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì fífàwọ̀ ní ìbò, ìrì ọrọ̀, ìrì ìsọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìbẹ́lú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹsítímọ́nì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì orúrú yàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìjánu nínú ayé oníkòjòkò káàkiri à

0: 3-in-1 ó mímí kọ́lọ́kù kọfí kun.
1: Dari mix.
2: Ǹjẹ́ òun wọ́nà láti dáàbò bo àmúlò dátà rẹ? Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
4: Ó lè mọ lójú lóòótọ́.
5: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
6: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
7: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

àdídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: light the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this will happen live for four correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one no be small thing, no. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: Ite meji omi orombo lemoni sibi edukan ati iyo.
3: Kí ló ń kópọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
5: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
6: Eh.
5: Mm-hmm.
6: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
7: Enjoy instant goodness with Junvent's 3-in-1 chocolate. The quickest start to your morning.
8: Tomato sachet.
9: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
10: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: 3 in 1. O mini kaloku ko fi kun.
1: Kivo.
2: Dari mix.
3: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
4: Mommy, today's golden morning is milky.
5: Mine too.
6: Mother of the year. Well done. But please, let's be managing the milk small now.
7: It's so meal. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
4: Milk? Already inside?
6: Since when?
8: Get golden morning 3-in-1. It already has milk inside. For your creamy, nutritious enjoyment, no need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
9: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
10: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
9: Ṣé mi ò sọ fún ẹ?
10: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
10: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
11: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
12: Wàá mi.
11: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
12: Hypo kẹ̀.
11: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
13: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: And the winner is Lisa Solomon.
1: Something is telling me that she makes her daughter skip breakfast just to be hearing.
2: You people could have just asked. I would have been happy to tell you my secret.
3: Enjoy instant goodness with Junvent's 3-in-1 chocolate. The quickest start to your morning. I'm in
4: love, oh. Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My friend of Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Inje ki onje do.
5: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Lo data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ṣẹ́gi sọ̀rùn àbìtámọ́ra bí ahéré. Dundun fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. Ahéré ni bàbá yẹ́kóyẹ́kó, ọ̀gẹ̀dẹ̀ bàbá yẹ́dòyẹ́dò, òyèrè bàbá yẹ̀lúyẹ̀lú, ìgèrè bàbá dẹ́dòdẹ́dò, àkókò bàbá gbẹ́dógbẹ́dò.
1: Mo ṣe rí nìyẹn.
0: Tí fún tẹ̀dọ̀rọ̀ yìí dé bàbá àwọn ìròyìn. Ẹ káàbọ̀, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ọ̀yẹ̀ tó là péréngédé o. Akíyín lákọ̀tún sí àkọ̀tún ìròyìn ti fún tẹ̀dọ̀ lóòrọ̀ tòní ọjọ́ àkọ̀tún ọjọ́ ajé ọjọ́ 22 oṣù kẹfà oṣù okúdù tí í ṣe oṣù kẹfà inú ọdún 2014 la fi ń kí káàbọ̀ sí ilé funfun báláwo alágbàlá ọ̀kín ògòǹgò bá bẹ́ẹ́yẹ. Alágbàlá ògòǹgò alágbàlá ọ̀kín ọ̀kín lọ bá ẹyẹ ẹni ẹ bá rí ẹ bí.
1: Mo ṣe rí nìyẹn.
0: Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Agbẹ́tì fún tẹ̀dọ̀ ìròyìn dé gẹ́gẹ́ bí ìṣe wa ọjọ́ tó ti pẹ́ la ti ń bá a bọ̀.
1: Tipẹ́.
0: Àwa ni àwa náà sì tún kọ́ Ọlọ́run ọba ni. Tí fún tẹ̀dọ̀ ìròyìn fẹ́ ṣeré gidi.
1: Fẹ́ ṣe bí ọmọdé.
0: Ó fẹ́ ṣe bí ọmọdé.
1: Fẹ́ gbé tún fúlù dání.
0: Lórí wòrò tí wòrò.
1: Jukoro.
0: Ṣé àmọ́ dẹ́yìn tó. Ẹyin pípù yìí. Ọ̀nà bẹ́kìrì yín dín o. Ọ̀nà bẹ́kìrì yín mú búrẹ́dì wá bọ̀rọ̀.
1: Ẹ kó búrẹ́dì wá kíákíá.
0: Ẹyin ti ń tán nù fry pan o.
1: Ẹ kó búrẹ́dì wá kíákíá. Oh my God.
0: Ọlọ́run wá jẹ́ ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéòz lórúkọ mi. Elephant Solo yín rèé. Ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀jọ GR Coastsky Global Radio King of Scorer Continental and Intercontinental. Ẹ káàárọ̀.
1: Ó dé ojúmọ́ tó máa wà lónìí ojúmọ́ owó ni ojúmọ́ ọlá ni ojúmọ́ Àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ òní ni ọjọ́ ajé Monday.
0: Bẹ́ẹ̀ni.
1: Ajé ò sùn wá bọ̀ o, a bá wọn ní lọ́wọ́, a bá wọn ní lápò, a bá wọn ní báńkì, a ní ní lọ́rùn gbèsè ni wọ́n ń pè bẹ́ẹ̀. Bàbá wa ríbi tí àwọn gbèsè ti fojú bàdé. Ọba tó ni wá o, kó bá ní san gbogbo gbèsè
0: ọ̀hún.
1: Bàbá tí ì jẹ gbèsè tí bá ní san gbèsè ni.
0: Kábíyèsí Olódùmarè.
1: Àwọn kì í kàbọ̀ sí rí ìròyìn ti fún tẹ̀dọ̀ eléyìí tó máa ń jáde sáfẹ́fẹ́ láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé fún Bala Ofelele nílùú Tìbàdàn. Kọ̀rọ̀
0: iná
1: iṣan rèé o. Ó ń wò wá. Àwa náà ń wò ó.
0: Pọ́ǹchì gan.
1: Pọ́ǹchì rèé.
0: Ó dúró rèé.
1: Ó pọ́ǹchì ròyìn wá.
0: Daily Post.
1: Sí gbòòrò ayé.
0: Ọyọ́tọ̀ sí Daily Post.
1: Daily Post yó. Ó kó ròyìn wá o.
0: Ó kò dé o.
1: Vangard náà ń kọ́.
0: Ṣeré gédé.
1: Ó gáàdì ẹ̀ wọlé.
0: Ọlọ́ọ̀sẹ́.
1: Gbogbo àwọn ròyìn ọ̀hún ló ṣe wá ní kàmí. Kó o tútù mi ka o. Àwo ṣe kinní yẹn fún yín láàárọ̀ tòní. Ìròyìn ni o. Kọ̀rọ̀ yóò bá wọn lára mu. Kò ní gbòdì lára yín. Ìyá àdínì yín náà ni o. Bẹ́ẹ̀ ni ọlọ sọ́nà ọ̀fun tààrà tàbí ìgbìyànjú bá ta kókó sọ́nà
0: ọ̀fun.
1: Kára ó lè ṣe yágiyági náà ni kò sí ti fi ṣe èèyàn kọ́ gbá yágiyági náà lọ́dọ̀ àgbà. Aminat Adetun Badmus ó mú lórúkọ tèmi o. Mọ́tàlá yẹn lè tó ṣe bẹ́ẹ̀ nǹkan. Mọ̀mọ́.
0: Ọmọkẹ́jì.
1: Ó ṣe dáadáa jù.
0: Ok, torí pé ti fún tẹ̀dọ̀ ìròyìn mọ̀ ṣó. Ẹ ti mọ̀ pé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ́jọ. A tún ti dé láti máa ṣàwọn jọ bí ṣàbọ́jọ o. Nínú ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan bó ṣe dúró létè ń bọ̀ síbí lójú ìwé kínní. Àbí kẹ̀ẹ̀ka sọ pé ó lọ hàn lójú ìwé keje ìwé ìròyìn The Punch. Nípa ti ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn ó. Tó sì ti jẹ́ pé Oyè Banji náà ló tún wọlé ìhẹ̀m. Wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbé òṣùbà kárẹ̀ láì fún Oyè Banji ó kì í kú oríire. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ẹgbẹ́ òṣèlú Àdìsá ADC nú o. PDP wọ́n ní Bọ́yọ̀ ṣe kọ má jó gbé. Ni wọ́n rí pé àbájáde ìbò tó wáyé yẹn.
1: Àwọn
0: kọ́ táwọn.
1: Àwọn kọ́.
0: Àwọn ògbà.
1: Tọ́.
0: Àwọn òfẹ́.
1: Tọ́.
0: Nàmù.
1: Ó dá tó bá níbẹ̀ ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò sípò gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àbámẹ́ta Sátidé. Ó du fa rẹ̀ ó mọ̀ kú ṣọ́ṣọ́ láàárọ̀ tòní o. Ìwé ìròyìn The Nation ọkọ̀ ò pé kí wọ́n kọ́ bẹ̀ ni. Wọ́n ní èyí ni bí Oyè Banji ṣe jáwé olúborí lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ Èkìtì sí ipò gómìnà. Kódà wọ́n ní gbogbo àwọn kò lè ṣe bẹ́ẹ̀ o. Àwọn èsì bẹ́ẹ̀ lẹ́kìtì o. Kò sí ń tọ́jọ́ o. Ọmọ tí wọ́n bá fẹ́ẹ́lì ń kíláàsì ni olohun ori bi ti o ko zin tojo ni ipinle ekiti bayin tori pe oye banji na ni gomina akoko eleyi ti won ni yo tu gori ipo ohun lekasi ni bo wa loro de duro eyan mo gbo laaro toni ti fun o tede royin gba ni se
0: o da daily post na lo seregede royin lapodo temi nbi o ni bi ti gomina Lawal Dauda Lawal ti ipinle Zamfara ti o ti so di mimo wipe ere ki la jambekun se
1: abi
0: kini nti agbofiro fe ma ba arufin so orowo ni nbe lenu ya ole to dun gaga bi orin orowo ni nbe lenu ya ole to dun gaga bi oyin momo ado kosi de bi pe a wa wi pe oro na dun lenu ole gan alara o to won ni a o le joko ma wa so pe a ma soro alaafia ma duna dura alaafia ma wa soye alaafia ta ma se pelu awon agbesumo mi ko si oro itubinu di kankan
1: okay
0: ti o sele o be ni o ko le waye tori wi pe odaran nlo daran je odaran na nu odaran la ma pe o daily post lo gbe iroyin yen jade ni oro toni o
1: o de atobadi be wa ja lo sinu iwe iroyin daily post o fe dabi iroyin part b eleyi to mu tan ni o
0: okay
1: ebe mo won sey ka ma di gumi en ti gbogbo wa mo bi eni mo wo
0: gumi si ya
1: baby awon bandit awon bandi bade awon iko ako nana to lagbara bi an ba fara ha sibi kan ta won mo se ologun lede wa nigeria wa won titi won ri won awon ise olopa won titi won ri won ile ise otele mu ya wa won titi won ri won Gumi yi ni mama bi won wa. Gumi na ti wa bode bayi o.
0: Gumi ma gumi
1: o. O pe kilo wi ni.
0: Kilo so.
1: Oni awon na o setan lati ba won duro duro mo wa ni ba won so nkankan mo o.
0: Business pari.
1: Eleyo dabi business pari o. O ti wa ni ona abayo kele to ngba gbe oro hun kale. Kini ti gumi gan so
0: gan. Kini wi gan.
1: Eyan mo gbo laaro toni. Ba koko re ba ti
0: ti. Kilele ton hangi mi.
1: Eh?
0: Yeah, why you hangi mi?
1: Yeah, no pe ni suspense omo.
0: So me the cliffhanger ni ya. Okay, now where is the nation? Lo gbe royin le jade lapo odo temi nbi o. Nibi ti ajo awon kan ton jo jimi pataki. Labe ajo isokan agbaye ta mo si United Nations.
1: Okay.
0: Ti won ti so di mimo wi pe ko si eri kan pato. Ton toka re o ta le ma so wi pe o ni se pelu ilepa ajemesin lorilede Nigeria nipa ti awon agbe ni kolu ni gbe ni pa gbe ni gba sowo loni ranran tin waye ti awon kan si n topa sere abi ti won lo mu esin lese oni lati ajo isokan agbaye ni won ti so wi pe ko si nkan to jo be o
1: okay
0: ijoba lo kuna lati se n toto eyi ki soro wi pe awon elesin kan ni won topinpin ati gbemi awon elesin mi tori pe oro to kan gbogbo eyan ni where is the nation na lo gbe iroyin yen jade o
1: o da iwe iroyin daily post lo gbe eleyi jade loni won ni an se lalaye pe te ba ro pa wa ogbon agbon o agbon mo nta sin se
0: an se ma ta wa
1: ni awon agbagba eleyi to wa lati ila orun guso lede wa nigeria won kora won jo leyi ti si se lalaye pe e wo gbogbo nta wa na nse leka eto selu lede wa nigeria awon fi wo ojutu ni so gbogbo to ni se pelu isejoba awa ara wa ko de ni won ni elekeje bi won o se gba Nnamdi Kanu olori ko ti ipob ule won ni o se koko o se pataki o be na si re awon fe ki alaafia ton ti fese mule ko mo joba lo in lo lede wa nigeria ni ni bogan ni gbolo won ti jade ta lo so be eyan mo gbo laaro toni o ba koko re ba ti toni o
0: oda eje ka ma fe gbera pa lati lo si oju oja nigba ti mo wa akole iroyin to wa latodo olusi to nso wi pe ba se diboyan tinubu le kan si gaga bi are orilede nigeria yo ma dale yo si ma ni se pelu ikopa ise takun takun ti tinubu ti se ni eyi ti kojo oro ipolongo nikan oro ipolongo ibo nikan ko lo ma se aritoka eri ma je mi ni so se nbe nle babi so wa nle evidence full like water
1: okay
0: ke plenty like so where in the nation lo gbe o be na ni where in the nation tun gbe jade nibi ti gbakeji gomina ni ipinle eko hamzat ati awon mi to je kanrin kanrin nu oselu ni ipinle eko ti npe fun kikorajo ati ikopa awon odo ninu isejoba tori wipe ise pataki agba ni ba ni selu omode ile ni ba ni tun le baba eni se the nation lo gbe ero
1: o da the nation lo tun gbe iroyin eleyi koro ase bo mo pe lana o na ni ayaju awon baba si sayeye won o waye jake jado gbogbo agba nla aye ni o won ni eni ti wa se obirin akoko lo le de wa Nigeria to tun je aya re nile yi iyen senator Olureme Tinubu mama na ma bo de lana o won si sayeye awon baba pupo pupo ju nigba ti won so pe ki won wi ni
0: won
1: ni eja gbosugba kare fun won o awon baba olorire eja gbosugba kare fun won o awon baba atata eja gbosugba kare
0: awon babs
1: baba's father
0: baba ni
1: awon baba ile to je pe won se ojuse won onise fe mo awon gangan ni ipile ele to gbe ilero ni bogan net bugbolo jade kini to tun fa sababi e eyan mo gbo laaro tuni o ti fun o si tedo royin be
0: e baba lo po mi lero
1: mo ja le kan
0: abi nbesu ali oyun o ma pin mi to para keke ta didun aso le didi eyan e ja lo soju oja
1: o wa ni suru
0: eyin ma mo nki fe ndo ni o kuku na lowo e ja lo joja agbawo fere gege
1: oya let's go there
0: cool kale

0: joy, nourishing goodness for every side of you.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣúgà èdù kan àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
0: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
5: You just call what you're fine.
0: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.

0: so eka bo pada iroyin ti fute don te so wa waju lati kan ni omo luabi splash 105.5 fm ile funfun bala ofelele nilo ti badon skoro ekiti ya tori pe ni ojo abameta saturday to koja yi o na ni eto odibo sipo gomina owaye nbe o won eni ti se gomina won be lowo lowo bayi to tun dije du ipo ohun lekan si eyan bi odun abayomi oye banji oko kini on le barajo gan ni o won ni ida lona ogorin ebo eleyi ti edi lojo abameta saturday sholu o na lo je ti gomina won ni ipile ekiti o nigba ti wo mo tesiwaju won ni se ri o awon ajoba abile meedi ni ogun o na ni gomina ni ipile ekiti lo ti jawe olubori kini ohun o koja kasiara won tesiwaju o pe nje je mo wi pe ijawe olubori ohun lati aro kutukutu ana ti se ojo iku sunday eti ati kede o pe to oye banji lo jawe olubori o won ni tilu ti fan o na awon are ekiti wa baye tinu won dun tayo won kun iwe iroyin the nation lo se akosile re be nigba ti won ma piya mo bi eto odibo ohun ga bo se lo ati bi oye banji bo se jawe olubori won ni lo ro kutukutu ana ti se ojo iku sunday o na ni ajo inec ni akede o oye banji te nwo ohun ibo to nikan ni ebate 319,224 vote ni ko tan sibe won ni se ri egbe oselu ti pdp to je egbe oselu alatako eta na kopa ninu eto odibo ohun won ni se ri oludije won iyen wole oluyede o na ni ibo ti awon eyan ti e na dibo fun o won ni e fe gbo e fe moye ibo to ni about 40,543 votes o na lo je ti e ko tan sibe o won ni jeje mo yi pe egbe oselu ti African Democratic Congress ADC ana le eyan ti won o e to jade to si dije labe aburada egbe oselu awon ta le ni a n peri ambassador dare bejide o na ni o nje e logan ni ibo ti e won ni jeje mo yi pe egberun 12 ati egberin o le 72 iyen 12,872 votes o na ni ibo eleyi to ni baba ni ka mo pe amo re baun egbe oselu ti APC lo sepo kini egbe oselu PDP sepo keji egbe oselu ADC sepo keta n loro balejo nu won tesiwaju nu royo won eleyi ti iweroyin the nation to se akosile re o skoro won eni ti sai lo lede wa Nigeria Siwaju Bola Ahmed Tinubu nigba to won mo so lori eto odibo won eleyi to waye lojo abameta saturday won lo se lalaye o pe baba n so eto odibo to lo lalaafia leyi ti tun ko eto tutun mi ayanran ni ipile ekiti onise ri eto odibo to waye ni ipile ekiti sipo gomina o la mo pe be onise wa ri awon ajo ti inec ajo eleto odibo nu o gbogbo igbese won ti egbe lati je ki eto odibo ohun ko lo ni irowo to nti irose to si wa se be so eso rere oni eleyi o je ko fi ye wa o pe muse ajo inec o da muse lati tun tesi waju ninu awon eto odibo gbogbo eleyi ti o waye lojo iwaju ni won ni awon gomina eti nbe nipo awon omo legbimo asofin eti nbe lo lede wa Nigeria ati awon olori to fi mo awon mo lede wa Nigeria ati ani jobojobo lapa to le dasa mo kio won ni awon eleyi ni ati bere si ni gbojuba kare o fun eto odibo ohun eleyi to waye nibi ti eni ti se gomina won nbe iyen oye banji abiodun to ti se be to gbegba oroke o nigba ti awon gomina eti so lori eto odibo ohun skoro o pe ki won wirin won ni se ri o awon gbolo nkan ti ma lo ti ma gbe a ebe o ba ti se gomina lekan ko gboro ti se re lekeji mo awon e se re ni ipile ekiti awon e se re ni ipile ekiti won ni a se ri oye banji ta so nipa re yo o ti gba gbogbo oro na je nitori pe lowo lowo ba ti nsoro yi o na ni gomina koko e ti o wa nipo to sudije du ipo hun to si wa se be ti o tun wole won ni akoko oru enu ni ipile ekiti nigbati oye banji eyi tohun na mo so lori abajade esi idibo na oni ewo ko si alatako gbogbo we jajo fosu opo ka jo se ipile ekiti ko da ni won tesi waju na awon oro ile ti egbe kale pe ewo eni ti se alaga fun apejopo awon gomina to tun je omo egbe oselu ti APC lolede wa Nigeria gomina won ni ipile Imo nu op uzodima won nigba to won soro nti e won lo nse ri ti ipile ekiti te nwo ohun awon ati ma se boye banji tó ń tẹ àwọn àṣeyọrí tó ti ṣe òun náà ló jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀. Wọ́n tẹ̀síwájú o pẹ̀ṣẹ̀ rí gómìnà Oyèbánjí ẹ̀ǹtí ẹni ó kò wọ́rìn pẹ̀lú ẹni tí í ṣe olórí ọmọlé tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin ìyẹn ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀pẹyẹmí Bámidélé nù wọ́n ní àwọn méjèèjì báyìí wọ́n jọ ríra wọn ìyẹn ní Ìkẹ́rẹ́-Èkìtì tí í ṣe ìlú abínibí níbi tí a ti bí Oyèbánjí ni wọ́n ní àwọn méjèèjì lẹ́yìn tí a ríra wọn báyìí wọ́n wọlé wọ́n lọ rèé ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe. Ǹjẹ́ kí wá ni àbájáde ìpàdé ọ̀hún eléyìí tí wọ́n ṣe wọn ni eléyìí àwọn oníròyìn wọn tí gbọ́n kankan nípa rẹ̀ àmọ́ ṣá o bí ọ̀rọ̀ ọ̀hún bó bá ṣe ń lọ àwọn ò ní jẹ́ kí etí aráàlú kò dì sí i. Ǹjọ́ jẹ́ mọ̀ yí pé àwọn ètò ìdìbò kan náà ó tún wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé àwọn àtúndìbò sí àwọn ipò kan eléyìí tó ṣòfò ìyẹn ní ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yí pé ẹgbẹ́ òṣèlú ti APC oh my god nípínlẹ̀ Ondo wọ́n jáwé olúborí ńbẹ̀ ní ìpínlẹ̀ Enugu wọ́n jáwé olúborí ńbẹ̀ ìpínlẹ̀ Nasarawa wọ́n jáwé olúborí ńbẹ̀ àmọ́ṣẹ́ ẹgbẹ́ òṣèlú ti PDP wọ́n ní ẹkùn ìdìbò ti ìlà oòrùn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Rivers ẹgbẹ́ òṣèlú ti PDP ló mú eléyìí. Ẹ fẹ́ mọ bó ṣe lọ ẹ lọ tààrà tààrà sójú ewé kẹta ojú ewé kẹni ìwé ìròyìn the nation ẹ bá ń bẹ gẹ́gẹ́.
1: ó dáa tó lọ́dọ̀ tèmi ń bínú ìwé ìròyìn the nation náà ni mo ti ń wo àkọlé ìròyìn tí mo sì fẹ́ mo ti mú ṣùgbọ́n àmú ìròyìn gan náà ní sàn-án ọ̀rọ̀ ló ń bòde jáde wípé àtúndì ìbò tí ó wáyé lọ́dún 2027 bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò bá padà sípò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyí yóò máa níṣe pẹ̀lú àwọn àṣeyọrí àti àṣetúnṣe oríire àbí àrítọ́ka sí ẹ̀rí máa jẹ́ mi nìṣó ni o eléyìí tó kọjá à ń ṣèlérí níbi ètò ìdìbò ìpolongo ìbò lásán o ọ̀rọ̀ náà ló ń bòde látọ̀dọ̀ ẹni tí ṣe alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó yún fún ti ẹgbẹ́ tó kóra wọn jọ láti máa ṣètò ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ ọmọ ọbakùnrin Tajudeen Olúsì ló ń sọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Èkó níbi ìpàdé kan tó wáyé ní ìta àti rí àwọn èèkàn pàtàkì tó sì jẹ́ pé wọ́n kóra wọn jọ láti máa múra sílẹ̀ fún pé báwo ni ó ti ṣe lọ o fún ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. ó sọ̀rọ̀ ó ní tẹ́ ẹ bá wo àwọn àtúnṣe lóníranran ìsọdọ̀tun àtúntò tó ti bá ètò ọrọ̀ ajé nípasẹ̀ ìṣèjọba ààrẹ Tinubu ó náà ló ti mú kí a túbọ̀ máa pa owó wọlé gan-an ni bẹ́ẹ̀ sì ni kò tán síbẹ̀ ó ti jẹ́ kí owó kó túbọ̀ rọ̀ ṣọ̀mù tí àsùnwọ̀n àwọn ìjọba ìpínlẹ̀ nítorí bówó ti ń wọlé náà ni ìjọba àpapọ̀ ní ń pín bó ti ń wọnú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ní ń rí kọ́ṣọ́ sínú àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ pẹ̀lú èyí gbogbo nǹkan wọ̀nyí ló wá mú kí ọkàn àwọn tó jẹ́ olókoòwò láti ilẹ̀ òkèrè àti ibòmíì kó máa balẹ̀ wípé orílẹ̀-èdè yìí tó ó sì tọ́ níbi tí èèyàn lè fàyà balẹ̀ sí máa ṣòwò kò wá tán síbẹ̀ o ó wá jẹ́ kí àdínkù kó wà lórí pé à ń yá owó ṣáṣá láwọn ibi gbogbo tí wọ́n ti ń yáni lówó gbogbo wọ́n níṣẹ́ tún wá rí owó ìrànwọ́ owó orí epo tó ta tún wá yọ àti ìfẹ́nu ọ̀rọ̀ ti owó ti dọ́là mọ́ náírà wa ṣọ̀kan láì jẹ́ kíkan ó máa dọ̀bálẹ̀ fún ọ̀kan mọ́ ni ó ní gbogbo nǹkan wọ̀nyí lóòótọ́ ó nira o ó nira ká má purọ́ o ó ní ṣùgbọ́n wọ́n ṣe pàtàkì ó dandan ni fún wa tá a bá fẹ́ kí à ń tà ń pè ní ètò ọrọ̀ ajé ilé wa kó rẹ́sẹ̀ múlẹ̀ dandan dáadáa. Olúsì náà ní sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ó ní ẹ̀tún máa gbọ́ ẹ̀tún wo ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ wípé ẹ̀tún máa yáwó bẹ́ẹ̀ bá ń wówó tẹ́ ẹ fẹ́ fi sanwó ilé ẹ̀kọ́ yín tẹ́ ẹ bá rí ìjọba tó gbé abala kan kalẹ̀ bẹ́ẹ̀ fún ètò ìyáwó consumer credit scheme ń kọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣòwò tí wọ́n nílò owó tó jẹ́ níwọ̀nba péréte-péréte àbí gbogbo ẹni tí ń fẹ́ fò owó ṣe òwò ṣe nǹkan míì láti fi tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn nínú ayé ìyún náà dúró bẹ̀ tó dúró kórì bẹ́ẹ̀ náà tún ni ti ètò ti afẹ́fẹ́ gáàsì tá ń lò fún àwọn ọkọ̀ wa gbogbo wà yìí nísẹ̀yìn wọn ní iṣẹ́ mọ̀ pé ara àwọn àṣeyọrí tá a máa rí tọ́ka ni ẹ tún wá wo àwọn nǹkan lóníranran tó jẹ́ amúlùdùn amúlùtẹ̀síwájú amáyédẹrùn lóníranran àti ìdàgbàsókè rẹ̀ ẹ tún wọ ẹ̀ka ti ètò ìlera bẹ́ẹ̀ sì ni ẹ máa wo ti àwọn ti iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ẹ tún wo lọ bẹ́ẹ̀ àní ẹ wò gbòòrò wò bẹ́ẹ̀ ríṣẹ́ ẹ wá bẹ́ẹ̀ ríṣẹ́ ẹ wá ìgboro ni ẹ wò gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàwọn míì tó lọ bẹ́ẹ̀ nínú àwọn àṣeyọrí ààrẹ Bọ́lá Tinúbú ló tó láti máa fi tọ́ka wípé ǹjẹ́ kò yẹ kó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tayọ wípé kákàn máa ṣe ìpolongo nìkan lọ.
0: Ó dé ẹgbẹ́ sáré fi eléyìí kún un kó tó di wípé a lọ sókè lọ́hùn láti lọ rèé polówó ọjà ìṣẹ́jú kan àyà ni wọ́n fi ṣe kinní ọ̀hún. Wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ pé olórí ló jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti Labour ìyẹn Comrade Andrew Emeleze. Òun náà lọ́mọ̀ ti rọ ẹni tí ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé wo sọ tún wo bí yéé fẹ́ hò bí ìgbà tó jẹ́ pé ìwọ náà lọ́mọ ìjọba lọ títí láéláé ń lórílẹ̀-èdè wa Nàìjíríà o. Emeleze tó ṣe pé bó ti jẹ́ olórí inú ẹgbẹ́ òṣèlú ti Labour òun náà ló tún jẹ́ adarí fún àwọn èèyàn kan èyí tá a yàn síṣẹ́. Wọ́n nínú àtẹ̀jáde kan eléyìí tí a fi léde ìyẹn fún ìwé ìròyìn Daily Post lánàá tí í ṣe ọjọ́ Àìkú Sunday níbẹ̀ gan ló ti yọjú ọ̀rọ̀ ọ̀hún síta o. Nígbà tí ọmọ tẹ̀síwájú nú àwọn àlàyé ọ̀rọ̀ eléyìí tó ṣe nínú àtẹ̀jáde ọ̀hún fún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bẹ́yìí náà bá wo àwọn ìṣèjọba tó ti ré kọjá àti ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí oníṣẹ́ rí ìṣèjọba ti Bọ́lá Ahmed Tinubu òun náà ni àwọn èèyàn ti fojú winá tọ́pọ̀ lápọ̀jù o. Ó ní ẹ̀yìn náà sì rí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó ń ṣẹ́ yọ láti àkàtẹ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Emeleze ẹni tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣe lálàyé pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ń pariwo tantan wọ́n ń sọ̀rọ̀ lórí ibi tí nǹkan dé dúró lórí ìgbésí ayé wọn tó ń ti orílẹ̀-èdè wa Nàìjíríà o. Nígbà tí ó máa tẹ̀síwájú ó ní ààrẹ Bọ́lá Tinúbú ẹ lọ tàkùn ayélujára ẹ lọ gbọ́n tí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ń sọ ńbẹ léyìí tó ṣe lálàyé pé àwọn ìpèníjà eléyìí tó dìde sí ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣẹ̀lẹ̀ kan lọ́nà tó lágbára àti àwọn ìwà ọ̀daràn eléyìí tó mú kí orílẹ̀-èdè yìí kọ́ fẹ́ dàbí ẹni pé kò fẹ́ máa gba ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́ onílábẹ́ ìṣèjọba Ahmed Tinubu ni. Ó wá tẹ̀síwájú pé ẹ wo ọba kan ò lè jọba lọ títí láéláéláéláéláé kó lóun ò ní kú ńbẹ mọ àbọ òun ò ní kú mọ ó ní ẹgbàgbé yẹn ó jàre kó lọ rántí o pé tẹnáǹtì lọ jẹ ìyẹn lọ́ọ̀bù já kì í ṣe láńlọ́ọ̀dù bẹ́ẹ̀. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí ẹ lè gbà á kẹka sọwọ́ iwájú.
1: Ẹ jẹ́ dúkìá ọjà pápápá ẹ kú kalẹ̀.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: Last boss! Enter with your change, you.
1: Ah, driver, wait, oh! Tunde, do fast now.
2: Boss, no fee leave us, Joe.
1: Eh, make we bet.
3: Time no dey wait for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
4: Ekule, oh. Ah, ebi mpaka sink simila.
5: E kaabo iya mi. Ki le wa je bayi o?
4: Ah, Iwana, mo fe unje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
5: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
6: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
4: Ṣe wọn kọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
5: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
6: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
7: Thousands of health centers plenty for we country and you must get one when they close to you. Government dey put body to bring these health centers back to life and begin improve them. One health center at a time to give you better health care with chikini money. For that year health center, services yakpa like antenatal care, immunization, family planning, and urishirishi check body. Your health center near you pass as you think. This na the main message. Know your primary health care. Trust your primary health care. Go to your nearest primary health care. 9B, no, trust, go, or ya follow me talker. No, trust, go. This message now from the Primary Healthcare Development Agency, NPHCDA.
8: Oh, e kaabo pada lati oju oja emi o ni iwo lo niyan lowo
9: ha ha aya gbera papa
8: ti
9: ti
8: de ro yin tes owo waju amo ka to tes yo owo waju a fe fi asiko yin fe fi ki ijoba apapo orilede Nigeria fun igbiyanju eleyi ti won se lati ri wi pe awon omo orilede wa Nigeria ti won be ni orilede South Africa nibi ti awon ikolu ti nwaye lásìkò yìí wípé àwọn òfẹ́ àjòjìmọ́ ní ìlú àwọn bí ìjọba ṣe ń gbìyànjú láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà padà wá sí ilé wípé ẹ máa bọ̀ wálé o ilé koko báyìí ta gbé o bí ìta ò bá ti dùn mọ́ ẹ máa padà bọ̀ sí ẹ̀ẹ̀dẹ̀ ṣùgbọ́n láàyè kan wọ́n dáwọ́ kíkó àwọn èèyàn padà wá dúró lórí àwọn àlàyé wípé ó ní àwọn ètò kan ojúṣe kan tí wọ́n ní láti ṣe tí wọ́n ń palẹ́sẹ̀ sílẹ̀ nígbà tí wọ́n bá bù ṣe tán àwọn ọ̀wọ́ tó tún kù láti gbé wọ́n tún máa gbé àwọn náà ṣùgbọ́n ó dàbí ẹni wípé àwọn kan ò fẹ́ nígbàgbọ́ nínú ìjọba wọ́n sì ń sọ̀rọ̀ wípé ìjọba ti dáwọ́ ìrànwọ́ àti kó àwọn èèyàn padà wá sílé dúró tá a mọ̀ sí repatriation ṣùgbọ́n ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti fèsì padà wípé ẹ má rò bẹ́ẹ̀ o àwọn ò fi àwọn èèyàn sórí ọwọ́ ẹ̀tàn o torí pé ètò gbogbo tí ó ń lọ lọ́wọ́ làwọn fẹ́ bù ṣe ẹ̀ káwọn tún tó tẹ̀síwájú láti máa kó àwọn èèyàn bó tilẹ̀ jẹ́ pé nù pa làwọn èèyàn wá wà lórílẹ̀‐èdè South Africa lásìkò yìí nítorí àwọn èèyàn irúfẹ́ àwọn èèyàn tí wọ́n ń bẹ ní South Africa wọn ò kó ni mọ́ra wọn ò sì kọ̀ kẹ́mi àjòjì ọbọ́ láṣẹ tún fi àsìkò nínú ọ̀rọ̀ ìjọba àpapọ̀ wípé kí wọ́n gbé ìgbésẹ̀ náà kan jẹ́ kó yá kankan kí àwọn èèyàn wa kí wọ́n lè padà wá sílé wọn láyọ̀ àti àlàáfíà bá ò bá tí ì kú ìṣe ò tán o
9: bẹ́ẹ̀ni
8: ẹ dákun o Edumare ọba òkè yóò máa ràn yín lọ́wọ́ o.
9: Àmì.
8: Wàyí ẹ jẹ́ kẹ́mi náà tún mú ìròyìn kan bí lẹ́ẹ̀kan sí wọ́n fẹ́ mú ìròyìn ó yá bóyá kí n sáré yọ̀ǹda rẹ.
9: Yọ̀ǹda mi jẹ́ sáré mú ìròyìn eléyìí torí pé ó ṣe kókó ó sì ṣe bẹ́ẹ̀ ṣe pàtàkì.
8: Ó ṣe kó àtẹ̀kì.
9: Ó dá ẹni tí í ṣe alága ìrìn fún ìgbìmọ̀ tẹ̀kọ́tọ́ eléyìí torí sí ọ̀rọ̀ ṣé òde nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí tó tún jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ẹgbẹ́dá ọ̀nàrà ìyẹn nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin kejì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀nàrẹ́bù Akin Alábí tó ń ti ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde ìyẹn Dave Omaye òun náà ni ẹ mọ̀ ti ṣe àbẹ̀wò ẹni sí òpópónà márosẹ̀ eléyìí tó gbéra sọ láti ìlú Ìbàdàn ọgbà ìlú ilé ìfẹ́ kọjá ó sì lọ rí gúnlẹ̀ sí ìlú Lẹ́ṣà. Wọ́n ní láìpẹ́ láì jìnà eléyìí tẹ́ bá ti parí gbogbo iṣẹ́ ọ̀hún òun náà ni àwọn èèyàn mọ̀ ṣe àmúlò rẹ̀ o. Nígbà tí ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó eléyìí tó rí sí ọ̀rọ̀ ṣé òde yìí ni ọ̀nàrẹ́bù Akin Alábí tí ó mọ sọ̀rọ̀ lórí òpópónà náà pàápàá jùlọ pẹ̀lú àwọn oníròyìn. Ó ṣe láláyé bíṣẹ́ rí àkànṣe iṣẹ́ tá a sọ nípa rẹ̀ yìí àkànṣe iṣẹ́ ọ̀hún òun náà ló ti àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wá o léyìí tó sì jẹ́ pé yóò máa ṣe àǹfààní ìní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ níbi tí àkànṣe iṣẹ́ ọ̀hún tó wà ní. Akin Alábí ẹni tí ó kọ̀wọ́rìn pẹ̀lú ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde ìyẹn Sínátọ̀ Dave Umahi àti ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin aṣojúṣòfin eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ti Ifẹ̀ Federal Constituency ìyẹn ọ̀nàrẹ́bù Taofeek Ajílẹ̀ Sọ̀rọ̀ wọ́n ṣe lálàyé o wípé ṣé ẹ rí iṣẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí àkànṣe iṣẹ́ ọ̀hún òun náà ló jẹ́ pé èétí ẹni tí ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó buwọ́lù ni o léyìí tó sì ní kó máa jẹ́ èyí tí ó máa jẹ́ àǹfààní ìyẹn fún ti kéré ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tí Dave Umahi tí ó mọ sọ̀rọ̀ lórí àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún ó ké sí àwọn agbaṣẹ́ṣe eléyìí tó ń ṣiṣẹ́ náà lọ́wọ́lọ́wọ́ o pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o àwọn abalabi tí iṣẹ́ ọ̀hún kù sí òun náà ni kí wọ́n parí ẹ̀ ní kíákíá kí wọ́n sì dájú pé iṣẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí ó parí ní àkókò èyí tó yẹ kó parí o. Nígbà tí Dave Umahi yóò tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó ṣe lálàyé pé ẹ̀yin agbaṣẹ́ṣe tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ ẹ rí dájú pé iṣẹ́ ọ̀hún ó lọ ní ìbámu pẹ̀lú bí ẹni tí ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó ti ń fẹ́ kó jẹ́ eléyìí tí ó dúró re tí ó dúró kakaka léyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò lè rí àǹfààní rẹ̀ jẹ lájẹpẹ́. Umahi ẹni tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé lára àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tá à ń sọ nípa rẹ̀ òun náà ni gbígbin igi eléyìí tó jẹ́ pé wọ́n ó gbé sí àwọn ẹ̀gbẹ́ ọ̀nà ọ̀hún lọ ní tààràtà léyìí tó sì jẹ́ pé àwọn iná òpópónà èyí tí ó wà ní òpópónà mọ́rọ̀sí ọ̀hún ni ó jẹ́ eléyìí tó jẹ́ pé ìtànsán ọ̀rùn òun náà ni wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Ó wá rọ ẹni tí í ṣe agbaṣẹ́ṣe ọ̀hún pé wò ó kó tún wo bí o iṣẹ́ tó o fẹ́ ṣe fún orílẹ̀-èdè wa Nàìjíríà yìí pàápàá jùlọ òpópónà mọ́rọ̀sí eléyìí tó gbéraṣọ láti ìlú Ìbàdàn wọ ìlú Ilé-Ifẹ̀ lọ́dọ̀ rí Ọlọ́run tó máa lọ jáde sílùú Lẹ́ṣà rí i dájú pé ó ṣe iṣẹ́ ọ̀hún dáradára ó ṣe léléyìí tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ rúmúrú ife iṣẹ́ bẹ́ẹ̀ jìyàngàn ni o. Ọ̀nàrẹ́bù Akin Alábí nígbà tóun máa bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ pàápàá jùlọ ní ẹkùn ìdìbò ẹgbẹ́ náà nàrà ìyẹn Federal Constituency ó ṣe láláyé òun ó lo agbára òun ipò òun gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó èyí tó rí sí ọ̀rọ̀ ṣé òde láti dájú pé àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tó gbéra sọ láti ẹkùn ìdìbò ẹgbẹ́ náà nàrà òun náà lọ tẹ̀sọ́wọ́ iwájú léyìí tó sì jẹ́ àǹfààní ìní fún àwọn ọmọ ilẹ̀ yìí pàápàá jùlọ àwa tá ń gbé níbàdàn Ifẹ̀ àti ìlú Ilẹ́ṣà. Ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ gbogbo eléyìí tó gbé kalẹ̀ o pé ṣe ẹ rí i ẹ jẹ́ kí ẹni tí í ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ṣíwájú Bọ́lá Ahmed Tinubu eléyìí tó buwọ́ lu àkànṣe iṣẹ́ ọ̀hún fún wa pé ẹ wò ó ẹ jẹ́ kí eléyìí ń kọ́ kó di òun. Ó tẹ̀síwájú o pé ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde ìyẹn Dave Umahi òun náà ni ká gbósùbà káre fún ta ti ẹni tí í ṣe agbaṣẹ́ṣe ọ̀hún gan nítorí pé ìfọwọ́sowọ́pọ̀ èyí tí ń bẹ láàrin wọn ẹ náà ló jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó gbéra sọ láti ẹkùn ìdìbò ẹgbẹ́ dáọ̀nàrà tó wà nílùú Ìbàdàn tíátíá léyìí tó wọ ìlú Ilé-Ifẹ̀ tó sì lọ rí jáde ìní sí Lẹ́ṣà. Ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó eléyìí tó rí sọ̀rọ̀ ṣé òde nílẹ̀ yìí tó ti jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò ẹgbẹ́ dátòun ti ọ̀nàrà ọ̀nàrẹ́bù Akin Alábí òun náà ló mọ̀ ti ṣe àbẹ̀wò ìní sí àkànṣe iṣẹ́ òpópónà mọ́rọ̀fẹ́ ìlú Ilé-Ifẹ̀ bọ́ sí Ìbàdàn wá sí Ilẹ́ṣà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
8: Ó dáa pẹ́ pàpá kí n sáré mú eléyìí nígbà tí ọ̀rọ̀ dàbí dàrúdàápọ̀ bí abala àkọlé ìtàn àròsọ tó tún arére Ọládẹ́jọ́ kédìjì
9: o. Kí ló wí o?
8: Wọ́n ní lórí ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú abilékọ Kuburat Ọmọ́wùnmí àti ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n ní wọ́n jí gbé lọ́jọ́ 16 oṣù kẹfà ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun ọdún tá a wà yìí ni Igbópẹ́ ní ìjọba ìbílẹ̀ ti Òrè ló pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àlẹ́yìn eléyìí tí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún àti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti sọ̀rọ̀ wípé kò sí nǹkan tó jọ ọ́ wípé bóyá wọ́n dá ẹnìkankan sílẹ̀ bíi tí wù kó mọ̀. Ọ̀rọ̀ náà ló ń jáde ó lẹ́yìn fọ́nrán fídíò kan tó ti tàn kálẹ̀ lórí ayélujára lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó fi ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn hàn ní agbègbè nílùú Ìgbòho lọ́hùn tí wọ́n kọrin tí wọ́n sì ń jó tí wọ́n ń yọ̀ pẹ̀lú ajagun ajìjàngbara jàfẹ́tọ̀ ọmọnìyàn ti ọmọlẹ̀ Yorùbá nì Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. Wọ́n ní ìdùnnú tó ṣubú layọ̀ ọ̀hún náà ni wọ́n ṣe lápèjúwe gẹ́gẹ́ bí ìfẹ́ ìfìdùnnú hàn nípa ti àwọn tí wọ́n ní wọ́n dálẹ̀ tí wọ́n gbàdáǹdè arábìnrin kan àti ọmọ àwọn ọmọ rẹ̀ tó ń ti àbúrò rẹ̀ ọmọ ìyá rẹ̀ kan. Wọ́n ní wọ́n sọ wípé lẹ́yìn tí Sunday Ìgbòho tó fún wọn ní gbèdéke wákàtí méjì láti dá àwọn tí wọ́n jí gbé kalẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó wáyé ní Wàràǹṣesà. Ṣùgbọ́n o lọ́jọ́ Àìkú Sunday tàná òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ṣẹ́ lórí fọ́nrán fídíò ọ̀hún tó ń jà ràìnràìn wípé kò sí tó jọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ kan tó jáde látọ̀dọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyinka Àyánládé nílùú Ìbàdàn lúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wá rọ gbogbo àwọn èèyàn tó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n lè ní àwọn ìfitónilétí tó gíríkì tó dúró re lọ́wọ́ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n ní pé kí wọ́n wà o kí wọ́n wá ran àwọn òṣìṣẹ́ elétò ààbò wa gbogbo lọ́wọ́ láti rí wípé gbogbo iṣẹ́ àti akitiyan tí wọ́n ń ṣàbí oògùn láti rí wípé ètò ààbò tó pé wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi ran àwọn lọ́wọ́ o. Èwo láwàá dìmú àrífọ́nrán àrí fídíò aráwọn tí wọ́n ń yọ̀ tọ̀ kọjá bí ó ti jẹ́ ọ̀jàre fún tìfutẹ̀ dọ̀rọ̀ ní òórọ̀ tòní ọ̀rọ̀ òkèrè bí òbálé kan yóò dín kan
9: ni.
8: Ẹ ṣe gan ọtí ẹ̀dá pọ̀ mọ́ látàárọ̀ bó bá di láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ pàdé Queen of Scorer olórí sport náà ni Adéronke Adéṣọlá lórí ètò tá a pè ní já wọn sí aago mẹ́jọ alẹ́ òní ẹ jẹ́ pàdé lórí bàbá olóore ìlú ọlọ́rìnwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéòsì lorúkọ tí mò ń jẹ́ Elephant Solo ló ń kí n pé kẹ́ ẹ lọ́jọ́ rere o.
9: Ó dé adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ bá rin àjò ròyìn láàárọ̀ tòní ẹjá pàdé láago méjì fún àkọ́tun ròyìn gbankọgbì títí wá di ìgbà náà. Ìyá àdínìyí náà ni o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yẹn eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́.
8: Wọ́n gbẹ́gẹ́ yìí
9: o
8: ṣe náà
9: ṣe dáadáa.
10: Bálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebí ọ̀yọ́ láàrí
11: ó fún omojì ìwà tọpọlọ ló ń lò.

0: Assalamu alaikum Saudi Arabia. Assalamu alaikum Abibi o. Ki le se fun Spain? E gba nkan sura won ni. E won wa fi ya tun yin lara. E wo, won kan ra Cabo Verde, mo Saudi Arabia o. Won Philippines lowo Spain. Won ri bi gba. E lami yama, o fi won gbo Olorun to bi ni o. Awon Abibi nation, e kan mu mara. Be dakun, awon mo firiya o na, won fi na mo New Zealand o. E won gbeyin. Won gbeyin ju New Zealand sinu okun pupa, to ran gbeyin wa jawe olubori nu fi gagbaga yin ni. Egypt, e won daju na latako won ni o. Won woju anybody, ti Mohamed Salah to de fun awon enemy, o fi won panu. Cabo Verde gan funra won, won fowo re anybody lori o. Anybody ko de le se kini ko de le ja won gan ni je kuje population awon le mo ju gbogbo fe lele lo o sugbon e le sa won jade ninu idije ife ya agbaye Cabo Verde won la won de lati jade tude bude ni o Cabo Verde de Uruguay won wo bi efo ugu ni se wa ra awon eku be ji omu ko lo won o sanu ni ukuluku ele tan gbe waju otun ko bi babejiomu eku bejiomu o tun pada pa won je o e tori pe Iran won lawon oni gba nkan buku abi awon le ma jagun abele lo o sugbon ogun dije feye agbaye awon obe anybody ja e o amo awon ti gbe mi sai buku sinu eku bejiomu ni ko seni kankan to ra won ara won e bejiomu ati ran abe ta tan dele ohun na fo wa na ohun na eni won fi oro ara won se olodun lo le mi ero ninu idije feye agbaye a lo ngbona un ta lenu o yoruku la la la o de nte si waju iyen na leni eku ojumo mo ni gbogbo bi ta tin pe kan ni splash 105.5 fm ile fun bala gbigbe fe lele ilu ibadan ile baba akande ganga ile oba akande ti o pe meji lori eto ja won si iroyin ere idaraya lati ese kuku orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní desmond tó dìjì àgbáwo tán tọ́tọ̀ àgbáwo tó ń fàṣẹ mú fúndí ọláwúwo alẹ́sọ́ẹ̀sì lólóòtú ètò já wọn sí o adẹ́rùnkí adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kama vinga ti yin gangan ẹyin tèmi ẹni lọ́jọ́ ajé àràjẹ jẹun àlàjẹ lọ́wọ́ àníníọ̀rùn àrísìkí owó àrísìkí ọ̀la àrísìkí tí ń dẹ́rù bòṣì ọlọ́run ọba mi òkè tó dàdé gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kan kújẹ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máyán fónà ó yá lóní kánmọ́kánmọ́ lóní wéréwéré lóní kí á mọ́sá lóní wára ńsọ́sà. Ẹ jẹ́ mú látàgbọ́n káàṣẹ̀ kó tó di pé máa wọ̀nú ìròyìn lọ nísànsàn láàárọ̀ ti tòní. *347*1004*1004*1004. Òun náà lẹ́fìta láti jẹ òyìn lójú òpó káàṣẹ̀ ẹ̀ mo mọ̀ fún ti náwó ń wíkẹ́ndì. Àpò ó ti ṣòróró ń wíkẹ́ndì kò dẹ̀ ní gbẹ láṣẹ ọlọ́run. Ẹ bẹ́ẹ̀ sì rèé. Ó wá fẹ́ ta ìyẹn láti jẹ mọ̀ bọ̀ ń káàṣẹ̀ ẹ̀. Bẹ́ẹ̀ sì rèé. Ẹ ọ̀sẹ̀ tuntun òun náà láwà kí gbogbo ẹ̀ kó mọ̀ sí eré wẹ̀rẹ̀rẹ̀ lọ ìyẹn lápọ̀ ọ̀dọ̀ ti ẹni. *347*1004*1004*1004* òun náà ló fi jẹ lójú òpó káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ sì rèé ní díẹ̀ cashpot tiwa yóò ṣẹlẹ̀ ìyẹn lọ́sẹ̀ yìí má gbégbó ẹ o má jẹ́ kán ròyìn ẹ̀ fún ọ má jẹ́ kán júwe ẹ̀ fún ọ torí pé wọn bá ti lọ ń júwe ẹ fún ọ wọn lè ti lọ pọn jù àbí kán mọ kó pé tí wọn bá dẹ kó pé kò ní í pé wọ gan ẹ o ìwọ gangan ikú mójú ẹ débẹ ìyẹn fúnra rẹ. *347*1004*1#. Bẹ́ẹ̀ tí ẹ bá ti ń ta látàkókò yìí ẹ tún máa wà eligible ìyẹn láti jẹ́ o ní media cashpot wa tó máa ṣẹlẹ̀ ìyẹn lọ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀ tó máa ta lẹ́nu. *347*1004*1# àbí www.cashier.com www.cashier.ng www.cashier.ng ọ̀nà lẹ́fìta ìyẹn láti jẹ́ 500 naira pé lẹ́fì máa ta o ẹ ń tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kò ní túlé kan dààmú kò ní iná gàmú ṣòro kó mọ̀ kàn lù káàṣì ọdún 18 sókè òun náà ló lè ta láti jẹ́ ìyẹn lójú òpó káàṣì. e je lo bi royin ni san san laaro otun ni a ma tapa bi tin ti ko ohun na ni royin to mu layo mo lede Nigeria iyen la koko yi o a tun mo ke tantan a mo pariwo oni lo pe ojo keji de ni ogoji 38 days eleyi ti won ji awon omo awon akeko awon oluko ti won ji won gbe njoba ibile orire ni pinle oyo koko ni su mi koni re mi nikan ni omo luabi na koni su wa koni re wa atoju opa ye lujara wa o atori radio gbogbo na lati mo so ta mo ran won lase toro kan ta mo ran won leti pe bring back our children, bring back our teachers, time for action is now be ta mo ki tantan fun won e ba wa ko won pade jan pada layo atalafia e mo je agbagbe won be eyin na e ba si se n ba ise aje yin lo e n ba irin yin lo e mo foko kan ranti won ke mo foko kan gbadua fun won bi pe Olorun ba wa tu won le be si re ijoba apapo le ni Nigeria ke si won ijoba apinle Oyo gbogbo awon eko ile to abo ti oro kan pata lati okede le ni to fi mo ile ise olopa ile ise omo ogun amotekun ni eso abo are ni labolu gbogbo yin la kepe oro yi odowo wa e kan won omo wa e kan won akeko awon oluko wa kan pada wa wa ba wa layo ati alaafia okay iye be awogede ngbe eje lo nu royin ere idaraya laaro toni tori ere idaraya ori odun ni ma ti ko omo ere idaraya ori odun orilede Nigeria Ezekiel Nathaniel omo yen tun deliver o tun se daada ohun ni liver se ni ATS classic ele to wa ni Texas orilede America iye ere idaraya ori odun onigba meji meter 400 meter tita won okunrin to da je wipe 45.49 seconds iseju aya marundini adota ole mokandini adota 45.49 seconds bi mo se pe ohun na lo fi se ipo akoko iyan ninu ere idaraya ori odun to da fi se daada eleyi lo fi gbe ewuro awon tan mu second leyin e iyan mo lede America nu a Williams ele to ye wipe 45.52 seconds on lo mu pari si bakan na podium finish meji la America ni 1, 2, 2 and 3 awon na mu Rod of Ross ohun lo se ipo keta 45.75 seconds no lo won se seri to je mo ka won oroyin ori odan ni pe idije commonwealth osu to nbo ni o bere se ra awon lere da ayo lede Nigeria emi o mo foju soke bayi mo fokan sodo won ni elebo ni pe yan wa optimistic o de da mi loju tada po ewo temi fi so aya eran ni mo fi so ki ise egun commonwealth a ko wetin e ti ri nkan ra won lori odan ti temi orilede Nigeria prospect wa fun iyen ni commonwealth okay iroyin to wa ni se pelu commonwealth ni mo fe pada si to ni pe national trial ele ti mo so fun yin lose to koja pe yo mo waye iyen nilu eko aro mi sale gbelegbe eko akete ilu ogbon bo ti eje pe mi o ni eko for show ni ibadan for reality eko yen na tin show iyen ni yaba tech college of education e papa julo in ni yaba tech sports complex ebi ti ori odan wo wa ibe gangan ni gbogbo e tin tale nu ton se re were am o lede Nigeria ti won tin se national trial won lori ati ma won tan lo fun idije commonwealth o lede Nigeria Jennifer Chukwuka Obi o wa lara awon to se daada iyen ni ana o lede Nigeria tori it 3 o se daada n be to ye personal best record ohun go breaking lakoko yi 11.26 seconds se wa ri fun national trial yen o se ye ko ja wipe a tun se awari awon ogo tuntun o lede Nigeria lawon bi chigoz rosemary n wa ko e bakan na merit ifoma won wa lara awon ta tun mo foju ona bi okay miracle eze chuku ni providence joseph lesson ogundiran awon eleyi pe won se dada fo lede Nigeria to de je wipe a tun ri awon ese tuntun na lo mo sare bi e to gbeje ninu dije commonwealth olayinka olajide ohun na wa nbe tejiri ugo ohun na nbe nbe ogbumo pata fun mali di ajayi bibi lo mo na wa lori odo be fun dije commonwealth ni ere idaraya fifo ologbon ragada long jump ti ta awon obi prestina ochenogbo ohun na lo se dada iyen nigba tan side national trial ohun lana ni yabate nilu eko 6.57 meters ohun na lo fo to da je wipe eni to je national record holder fo lede Nigeria to si tun gba olympic medal fo lede Nigeria ninu ere ninu fifo ologbon ragada iyen ese brume eko lanfani lati wa nbe o a àmọ́ ẹ pressing o che no go òun náà ló ṣe dáadáa lápá abẹ ẹ tí wọ́n dẹ̀ ṣe kiri tí ó ṣe ṣe pẹ́pẹ́ ìmọ̀ṣojú olú nàìjíríà nínú fífọ ọlọ́gbọ̀n gẹ̀gẹ̀ nínú ìdíje commonwealth tó máa wáyé yẹn lóṣù tó ń bọ̀ try ọ̀hún ó ń tẹ̀síwájú ìyẹn lẹ́nu ó bá dúlọ́la lórí ètò ìjàmùsí amòmùbọ̀ wá fún yín líìgì àgbọ̀jọ obìnrin orílẹ̀-èdè nàìjíríà nigerian women professional football league òun náà ni wọ́n ti mú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe dáadáa ní sáà eléyìí tí a wà yìí best 11 òun náà làwọn náà ti mú o tó dẹ̀ jẹ́ wípé lára àwọn tí wọ́n mú sójúlé ẹ̀ńtọ́ mú sójúlé gẹ́bí aṣọ́lé fátìmọ̀ ọlọ́kọ̀ aṣọ́lé ikọ̀ abia angel òun náà òun ni wọ́n mú lọ́wọ́ ẹ̀yìn àrí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ara àwọn tí wọ́n ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà valentina uroko ó wà lára àwọn eléyìí tí wọ́n mú pé ó ta lẹ́nu yẹn lọ́wọ́ ẹ̀yìn ọládèjì olúwàbùnmi ikọ̀ bayelsa queens òun náà ni òun múlé fún àwọn agbọ́ iwájú tá a ti ná mú láti rí bọ́lájì ọlámìdé uwa tóun ṣiṣẹ́ tóun gbá bọ́ọ̀lù fún ikọ̀ rivers angels bákan náà atume duso fún ikọ̀ edo queens òun náà ó wà lára àwọn agbọ́ iwájú eléyìí tí wọ́n ṣà ayáte Mbofan fún ikọ̀ Nazero Amazons ó wà nù best 11 tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ni Moses Aduku òun náà ni wọ́n mú gẹ́gẹ́ bí olùkọ́ni squad yìí tó ń ṣe dáadáa ní sáà táwọn yẹn best 11 fún líìgì àgbọ̀jọ́ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà. Ó dáa ẹjẹ́ ń lọ sínú líìgì àgbọ̀jọ́ ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà kí kátàkárà sí bẹ́ẹ̀ lẹ́ọ̀kẹ̀rẹ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ ìdọ́bá sì jẹ́ jáde tá a bá gbọ́ a mú wá fẹ̀yìn tiwa kẹ́ ẹ mọ̀ fìyẹn jìra mú ẹ bá ṣe ń gbọ́ update lẹ́ọ̀kẹ̀rẹ̀ náà lẹ́ẹ̀mọ́ gbọ́ tó lédè Nàìjíríà. Aṣọ agbọ́wà ní tẹ́lẹ̀ fún ikọ̀ Heartland Owerri Ọmaka Anthony òun náà ìròyìn ti jẹ́ òdì mímọ́ wípé ó ti fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers United ó ti fi wọ́n lẹ̀ lẹ́yìn ìgbà tí àdéhùn rẹ̀ ó tẹnubodò pẹ̀lú ikọ̀ ọ̀hún ó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers United láti Heartland òun náà ló ti wá di free agent báyìí lákòókò yìí bẹ́ẹ̀ ni wípé bóun ṣe wà yìí challenge tuntun mọ̀lẹ́tẹ̀ tuntun òun tún wá o òun wò sí ọwọ́ wájú àmọ́ àwọn àdéhùn rẹ̀ ti tẹnubodò pẹ̀lú ikọ̀ Rivers United ó sì ti kúrò nínú ikọ̀ ọ̀hún bẹ́ẹ̀ lákòókò ìlólédè nàìjíríà ikọ̀ rivers united barao fc àti 3sc wọ́n jà sí go machine ọmọ tó ta lẹ́nu lọ́wọ́ wájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wikitoris ti bauchi ìyẹn jonathan mailiga òun náà làwọn ọkọ̀ bíi mẹ́ta nu líìgì olédè nàìjíríà ni wọ́n ti ń jà sí o bíi go mẹ́rìnlá òun náà ló mì nínú líìgì àgbọ̀jọ́ olédè nàìjíríà ní sáà eléyìí tí ó tẹnubodò òun dẹ̀ ní highest goal scorer tó dẹ̀ gbogbo góò mẹ́rìnlá rẹ̀ àtòbùn open play ní kò sí penalty ìyẹn níbẹ̀ rárá ikọ̀ rivers united barao fc àti shooting stars ìlú ìbàdàn gbogbo náà ti ń ṣẹ́wọ́ sọmọkùnrin náà ti ń ṣẹ́jú sípò àwa ń wọ̀ àwa ń wà ó ń gé yọ nazi agbọ́wọ́ àárín tẹ́lẹ̀ fún super eagles olédè nàìjíríà òun ló ti ń jẹ́ òdì mímọ́ wípé yàtọ̀ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé bó ti ṣe mọ́ rí tẹ́lẹ̀ téèyàn ó ti mọ̀ favourite ó ní ibi tọ́rọ̀ tiẹ̀ wà á dé dúró fóun báyìí òun cross leg ni o òun ò tí ì mọ̀ ibi tí favourite ó ti wá ó nítorí wípé ìdíje ìfẹ́ àgbáyé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sùn mọ̀ pé àwọn kinní ó ti ń gùn ju ara ju iye ìgbà eléyìí tí a mọ̀ ń wò ó lọ látùmọ̀ rí round of 32 ní ìsìn iṣẹ́ ìdìbò yàtọ̀ bá ti qualify round of 16 lòun kálukú lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ọ̀nàzì eléyìí tó ṣojú olóòdù nàìjíríà lọ́dún 2014 àtọ́dún 2018 nínú ìdíje ìfẹ́ àgbáyé ó ní lákòókò yìí òun ò tí ì ní favourite rẹ òun náà mọ̀ ní ìròyìn mọ̀ ti jẹ jáde wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray wọn láwọn fẹ́ jí ó mọ̀ jẹ gálà lọ́kọ́ mọ̀ ọmú mi sí ọlọ́run ó ṣàánú ẹni ni torí pé òun ò tí ì ṣetán tóun fẹ́ fi ikọ̀ ọ̀hún tóun fẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray wọn ti ṣe tán fẹ́ filẹ̀ ẹ mọ̀ pé barca ń gborí wá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́kọ̀ òjọ̀kan madrid ní arsenal ní atletico de madrid man united chelsea ogun ni wọn ń tawọ́ sí victor osimhen tí wọn sì ń jẹ júùsì tán ń di júùsì àmọ́ ti jẹ́ òdì mímọ̀ wípé bó ṣe wà yìí nọ́mbà 9 ṣiṣẹ́ ti àwọn ọ̀pẹ lọ́wọ́ wájú wọn máa ro ìkadì ní wọ nọ́mbà kẹsàn-án ó sì jọ bí ẹni wípé káwọn mọ́ bá a sọ victor osimhen nọ́mbà kẹsàn-án yẹn àwọn fẹ́ jẹ́ kó mọ ọwọ́ àkọ́kọ́ nù ẹ̀ẹ́kejì tún wá ni wípé àwọn òfin ìyẹn ní àmì balógun wọ́n ṣàfẹ́ dìúsì oh god ó sì kú àmọ́ nǹkan kan tí mo mọ̀ ni pé ó dúpẹ́ máa káwọn lámì tọ́ mi wọlé ní kẹyọ kan tí ń sọ ní tó kó wọn wọlé ni pé world class striker top striker kò lè mọ gbá bọ́ọ̀lù ìyẹn ní galatasaray ẹyin tèmi ẹyin ìjọ́mọ̀ àkójú mẹ́kùnmá tọmọ lára
1: akojumara le akojumatoku akubere ose tutu
0: ose ayo ni oje abdulkade adirogba alafida won atojo to ti se bayi de yin ti ifoju mi kan be de yen tin lo bi ojo meje bayi
2: iro e ma ko
0: ti fi oju mi kan ko duri
1: mi ati rira na se ni ara ro ni
0: o ro pe ni o gbagbe mi igbagbe emi mo mi ni eni
2: e ma pe
0: abe re bi bayi
2: e ma pe
0: mo ku so wo ni pe
2: ijo be de a wa sori program ri eto ojo keji ojo se ojo meji le yen ojo bi ni
0: a le so ta wa ti e ta ba ti
1: le de yo wa ojo keji
0: se lo
1: tabi ta se be de leni
0: as in pe o ro pa wo ti gbagbe be de yen oni ti mo se ri olo ese be de happy birthday to you alafida wa
2: mo se ni gbadu odun ko sikiru anide oju itere lo so ojo bi lo ni o
0: mo pa oju itere
2: lo so ojo bi lo ni o
0: oju itere so ojo bi lo ni o si so
2: oju itere so ojo bi o
0: eyin ti da won se ti mo pe tin ba ti sin le en ti saba mo wa nse to da won si sikiru anide oju itere
2: akiti kori
0: a fi akoko a fi ki won omo won ni ode omu abi ode omu mo ki yin
2: body o se ode omu re o je
0: olorun lo le bi oju itere oju iti baby igbadu odun ka se samu da samu se mi awon ja fi yen le by the country se lo ni ti ma ti gbenu si nkan lodo ya dare ni sin gbogbo e yo mo lo
3: yo ni suba lo bi ka be sa ta me a si fun na bi
0: leyin roban awon la lo si wu leyin lo so pa wa da sa mo la
1: a se roban on thursday ori la jamale
0: yo wo ikma so mo lara ogbo bi lori victor osimhen alafida awon galatasaray to fe fi de victor osimhen mo le captain wa iwo lo ni se ko gba ko do api victor osimhen ko fi ko mule ko tun lo tori ojo si wa lori e lati se dada ni league ni kan ninu awon league maran to gba gbele lagbo europe o ti se ti napoli yen ti lo leyin diago maradona fun iko egbe gbagbo lo napoli emi o ma mu victor osimhen tele tori pe nti won ri se laarin te leyin layin 33 years maradona ti lo aye victor osimhen na se o je top scorer o gba scudetto fun won o si tun gba awon league cup kankan ko to di po kuro ninu ko hun victor osimhen top striker ni abanka agbo anisa to towo to tenbodo agbo waju top 5 striker ni agbaye world striker e mumo afito ba mo to nse loku
2: sey la podo temi ta ba gbe set ko gara ta fe gbe yi emi ri pe ke se pe boya victor osimhen gangan won gangan ni pato nkan kan ti won fe se sey te ba wo victor osimhen dada e wo gba to wo inu ko galatasaray dato si ko darapo mo ko galatasaray iyi eye to nkan gbe wo orilede turkey e gan o tu yato e won ja tera wa e ri pe orile are are orile de turkey are fun pe wa gata soro pe lati gba ti victor osimhen ti de orile de turkey e o ni yi pada ti ba league awon to je pe awon mi gan to je pe tori victor osimhen na fin wo ifigagbaga ikon ke pe won wo ifigagbaga won o e mo si wa gbo o sugbon tori pe fame to tu wole pe ni yi to tun gbe wole
0: kimo wa lo league saudi ti e ba se ronaldo
2: o se
0: wa
2: ni
0: kimo wa lo
2: je ni
0: sa re pe mo fe
2: kimo wa lo
0: champions league
2: kini awon
0: wa lo america
2: tori leon messi so awon kan ba to je pe tori
0: kimo darun maju city e ba se messi toro
2: o
0: awon tun gba ti mo awon yen se fun buru ohun to ye kemi mo sun
2: bi awon player kan se wa niyan tan ba da ko mo rilede kan won ma change environment yen
0: be
2: won change ko igbadan ba je change league yen generally won change eni e wo gba ti galatasaray to wo idije yewa champions league se galatasaray se se mo wo yewa champions league that's why agba ni e wo bi o tun se wa lara won iyi ya to ba won oju wa lara won pe tori victor osimhen ele to no si pe galatasaray to la fe gbe balogun fun won mo kan tan se keje pe boya tori agbabodu won lasan to je sugbon tori yi pada to ti mu ba won ati league yen on lo fa sugbon la podo temi to wa be na ni wi pe ki Victor Osimhen mo kanju tulu oran ko mo tori pe boya iko Chelsea abi iko Manchester United abi iko kan ko wa fo ko piri ko wa lo dara ko mo won bo ba ye pe boya du kan na ni o lo si olorun ku kike to ba ye pe du kan na ni o lo si lo ile de Turkey ko si to buru be
0: ojo ori o si la koko 27 28 ni Victor Osimhen ma pe lodun
2: okay
0: ta ba ni paro sugbon keke bi iru nkan to je emi si wo koda emi o win ba ni Galatasaray ro won tan so igan eyin career re lo ye ko mo je tori ko gbo gba ti akoko wa lori e in to si sele laarin Napoli to fi di wipe won pada fi Osimhen le fun Galatasaray in ti mo dola mo si n try lati find out so mo gbo ebi yen ori agent ele mi o si di le pe teyan ba ni agent gidi ko si ni to ba ni agent gidi to represent e o ri ohun ni o lo wa iko egbe agbobodo to ta lenu ti o to fun Victor Osimhen si ni gari ri oni dipolowo
2: atakun e mo pe nkan kan to ba de pe se ri bi ti ma tin fe yen fe bukata yen lo ye ke yen mo ku eru yen lo ti Victor Osimhen to ba tun para wa sile gesi nisin ti won ba tun ni fe re gẹgẹ bọ se nife ninu ko Galatasaray nkan ko yo tu nkan to ba ninu Galatasaray o tu pada ba o
0: bi
2: anu ko
0: chesa master to ba da ko mo so pe ko si beyan se ni face challenges ninu ise te yan ba yan layo
2: mo ye je niyan
0: sugbon Victor Osimhen mi sa mo nkan kan ohun mo sa mo wi pe ni agbon Europe respect tan fun yan o to o si deserve
2: e mo ko challenges
0: to nri
2: lo le de ewo challenges to face ninu ko Napoli die lo kuku pa career re pelu team enter ti ni ko lo mo che pelu awon jewewe iko Napoli ti won ti yan ra so die kuku pa career re awon challenges ke won to je pe eyan ibo na o ko fun re ni to ba ti ko fun re bi o se ri fun eniyan awon challenges yen ni o lawon agbebodu kan to je pe to ri pe boya to ri owo oloko ba career awon Eden Hazard
0: ben
2: ejawo. So aso lo to ri amadidi le o le lo uraju Chelsea lo sugbon ko fi ara bale o taporo o lo sinu kore amadidi tori owo
0: ko senti o fe gba ko senti o ni fe ri amadidi pina ko football
2: eh won ti ka ni para
0: edisi ko senti o ni fe gba n to sele ni e sugbon se mo pe awon kan ti won gba fun ona bi ti ma ti gba pelu kodri apere di Hazard tam wa ni awon kan kan wa te pe nibi to wa o le je god small god nibe te pe won mo bo won mo worship won mo se gbogbo iru e ni Eden Hazard je Mikel Obi o so nkan kan nipa Eden Hazard o ni Eden Hazard o kin train to ba de di match day o ni won bi awon pe eleyi o ni train light training
2: Eden Hazard
0: is a player te pe e gbo lo mo drill light training ni Eden Hazard man se to ba de di weekend awon ta won ti sare ti gba five aside mi e ti fe gbon o ti fe jabo awon ta won ti se kini Eden Hazard o si tun de eyi to ba mu ko se ni ko ni fe ni si awon agbo weyin to ba mu yo le ri mo po a de wa je go o de je go week in week out sugbon ru yen ko le sinu ko gbe bobo Real Madrid o kun kan to pa career Eden Hazard to ri pe mo kan pe dada pe o se ni Real Madrid Ibrahima di to ti e lo to ye pe awon jaga ma lo wa nbe awon Marcelo mo train o wa so pe we Eden Hazard e han kilo gba kilo ni ogbe ni boss eyan ta gba champion marun an so wa ma se training o kun kan to ye pe injury ni gbogbo gba injury ni gbogbo
2: gba o de affect career e
0: wi pe Eden Hazard wa pada bu o di bu kayo
2: pelu in to wa gan le to ba ye pada Hazard o fi ko Chelsea lo se se ko si ma gba bo se se ko ma gba bo lu ba
0: o de o se se ko lo World Cup
2: be bo se je ni
0: to de Eden Hazard is 31 33
2: Eden Hazard lo ma je top man won ninu dije fi eya agbaye
0: eja gugu eje
2: Eden Hazard lo ma je top man iko orile de Belgium ninu dije fi eya agbaye le tan gba lowo yi sugbon latari pe Eden Hazard
0: gan won de miss e
2: mi ro boya won ma buru egan lo iyen to Eden Hazard
0: okay 35 years in Eden Hazard Eden Hazard she dey gba work up to ba ye ko she wa
2: to si wa nu ko se awon to je agba Eden Seko Seko tele ori re Bosnia re Govia o pa lo wa pelu business da Govia
0: o da ki mo ti en so ororo 41 awon ko mo nti won gbesi 38 me se ko 38 lo sey Olorun lo le mi e ja dagbo owo ko to le pojo owo conversation dun mo yin abi e bo sojo po kan ni ba ndere Facebook wa /105.5 Ibadan e o ke bo be ke fi rungba yin ke fi sowo lori awon ta mu wade laaro to ni se ke Eden Hazard ku abi mo le Eden Hazard se Victor Osimhen ko kuro nu ko Galatasaray ko boya ko ni top 5 league ohun si le compete nbe abi ko duro nbe nibi tan ti ni fere tan si ti mu gege bi Olorun mo kekere yen small god ame ja dagbo ko le ko ta ba padari ja won sin tesi waju oju opo cash 347 7004 7 1 e ma fi be yen le o e ku kale

0: Ṣadé, kí ló dé sí láyé ní Dómi ṣe wákùnrin tábìlì rẹ báyìí?
1: Mo ń kó àwọn àkókò yín Dómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì Dómi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín Dómi tèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomi moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomi.ng/myindomi moment.

0: Peter, nourishing minds, sharing happiness for 50 years.
1: Pass me the ball, Joe.
2: Eh, ma won kan. Ara le lo ma sanse bo yi. Ogbeni Henry, ojo wo lo wa bere si ni sanse ni pelu opa.
3: Gbogbo isu atori keke lo nso mi. Atano ta ti gba ball. O ti dabi pe won so isu ati egun ara mi papo mo ra won.
2: Henry, se yin lo fa to fun afọ parin bi arugbo. O ti gbon pa Vilisim Balm ni.
4: Vilisim Balm, eya mental salicylate ati mental crystal yo fun oni itura lori ara riro, awoka ara ati la ku egbe, nibi ise ni o tabi nibi ere. Vilisim Balm dara fun omode ati agbalagba.
2: Wọ́n ló gbé wọn nígbè tó gbé báyìí.
4: Ọ̀pá ẹ̀dà. Vilisim Balm fún ọ̀fìnkì, ara ríro àti àwọ̀ká ara. Vilisim Balm Daily Need Industries ló ṣe é. Bí ara kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ yọjú sí dókítà o.
5: Bọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Balágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sí ketekete lẹ́mọ̀ òbí kan ṣe ń lọ nílé agbára. Láàárọ̀ ti tòní bẹ́ẹ̀ mo ti sọ fún yín pẹ̀lú fèròǹgbà yín ẹ lè fi ṣọwọ́. Ìyẹn ní apá abẹ̀ yẹn lójú òpó Facebook wa. Ìyẹn láàárọ̀ tòní. Ókè Babatunde Ani. Ókè. Ok, anima ṣàwọn ni. Bẹ́ẹ̀ sì ka anima ṣàwọn yìí lọ fáwọn Mr. Tunde o. Wọ́n ni Victor Osimhen. Àwọn lọ́dọ̀ ti tàwọn o. Ìpè kó dúró sórílẹ̀-èdè Turkey o. Àwọn sọ̀rọ̀ ń pa owó orí. Ó lówó orí tán ń gbà lágbọn Yúróòpù. Ó lè gbaṣọ lára èèyàn. Ó lè túrò òǹdí èèyàn. Ó lè mú táwẹ́ẹ̀lì lọ. Kó dúró ìyẹn níbẹ̀. Àwọn olólùfẹ́ Chelsea Adébísí. Adébísí Dọ́ak ní kí Victor Osimhen kó mọ̀ bọ̀ jẹ́ sẹ́rọ̀ olùfẹ́ máa ń yówó labí tóbi ní kó mọ̀ bọ̀ máa United Ọlọ́run ló lẹ́mí rò. Àyàntúndé Adéwùmí àrọ̀wọ̀ tí yínà ìyẹn ní àárọ̀ tó ní ẹ̀yìn náà lè fèròǹgbà yín ṣọwọ́ lójú pọ̀ kan bandẹ́rẹ̀ Facebook wa Splash 105.5 Ìbàdàn. Ok, orílẹ̀-èdè mẹ́ta ló ti jádà nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáyé báyìí. Haiti, orílẹ̀-èdè Turkey, mo fi mọ́ orílẹ̀-èdè Tunisia. Wọ́n lè pàwọn orílẹ̀-èdè àkọ́kọ́ nílẹ̀ Adúláwọ̀. Eléyìí tí àṣírí ẹ̀kọ́ wọn tún lójú ewé tán ti padà ìyẹn síbi tí wọ́n ti jádà nínú ìdíje náà. Àmọ́ ìfigagbága tó bá gbẹ̀yìn láti lọ kí wọn káàbọ̀ láti airport. Orílẹ̀-èdè Senegal, olùkọ́ni Papi Thiaw, náà ni ìròyìn mọ̀ jẹ jáde láti ibẹ̀ pé wọ́n jẹ wọ́n lówó oṣù, wọ́n jẹ wọ́n lálàá, wọ́n sì jẹ wọ́n bónọ́ọ̀sì. Àwọn pléyà bá mọ̀ fàríga. Àmọ́ tó di ìfigagbága wọn tí máa gbàkojú orílẹ̀-èdè Norway, wọ́n ti jẹ́ odi mímọ̀ wípé wọ́n ti sẹ́ẹ̀tù gbogbo olùkọ́ni wọn. Ó ti sọ̀rọ̀. Ókè ẹ jẹun lọ sínú eré ìdárayá mi. Eré ìdárayá àfipá àti kúkúdà ìyẹn UFC. Kamaru Usman, òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé yóò padà ìyẹn sí Octagon ní ọjọ́ 18 oṣù kejì ọdún tá a wà yìí láti kojú àmọ́ orílẹ̀-èdè South Africa Dricus Duplessis. Òun náà ló máa kojú ìyẹn lágbọn middleweight tó dẹ̀ jẹ́ wípé ló bá kọ́nu Octagon Oklahoma City. Òun náà nìjọ òun ló ti máa wáyé. Bẹ́ẹ̀ni tí ṣe agbẹnusọ Tyson Fury ìyẹn Frank Warren, òun ló ti jẹ́ kó di mímọ̀ pé location ibi tí ìjà Anthony Joshua àti Tyson Fury tó ti máa wáyé. Àwọn ò tí ì mọ̀ o, bó ti ẹ̀jẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ suggestion ló ti jẹ jáde pé bó ti bá ṣe jẹ́ ọmọ Great Britain ó wáyé ní UK àbí kán kúkú gbé lọ kán tún pawó sí orí tó pawó kọ́mọ ìwọ poster ní Saudi Arabia dì mú àbí kán lọ Las Vegas. Àwọn option tó wà ńlẹ̀ lákòókò inú ṣùgbọ́n làwọn ò tí ì mú bí kankan ìyẹn fún ìjà Anthony Joshua àti Tyson Fury ṣùgbọ́n ìyẹn máa ṣáà wáyé. Ẹ lọ fọkàn balẹ̀. Àmọ́ lóṣù tó ń bọ̀ Christian Prenger àtòun àti Anthony Joshua wọn kojú ara wọn ní Saudi Arabia. Nínú eré ìdárayá ẹ̀fọ̀mìlà wọn ní ìbá ní kí n mú ẹjẹ́ múròyìn mọ̀ pé ikọ̀ Mercedes náà ni wọ́n ti jẹ́ odi mímọ̀ wípé ìfẹ̀hónúhàn eléyìí táwọn afẹ́ pẹ̀lú ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí pẹnáltì eléyìí tí awakọ̀ wọn George Russell tó gbà lásìkò tí wọ́n kópa ní Monaco Grand Prix tó já láti ipò kẹta sí ipò kejìlá. Pẹnáltì tán ni kò yẹ kó sáàbù torí pó speed ní pit lane bí tán ti ń pààrọ̀ táyà tí ò wá yẹ kó sáà 5 seconds pẹnáltì yẹn tí ò sáàbù bóyá wọ́n gbàgbé ni àbí nǹkan kan wà lásàpadà sẹlẹ̀ ó sàpadà já George Russell dànù ìyẹn ní Monaco Grand Prix. Ṣùgbọ́n wọ́n ti jẹ́ odi mímọ̀ pé àwọn ò tẹ̀síwájú mọ́ nínú ẹjọ́ ọ̀hún torí fímọ̀ fà lọ fà bọ̀ yóò tún padà pọ̀ ju èrè tí ó fa wọn gan àwọn ti stop. Ṣùgbọ́n Alpine àtàwọn àti McLaren àwọn sì lọ ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn kò lọ fà rárá. Ẹjẹ̀ wá lọ sínú ìdíje Wimbledon sórí Serena Williams ẹni ọdún mẹ́rìnléní ogójì 44 ṣe mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá òun náà ni wọ́n kéde wípé òun àti ẹ̀gbọ́n rẹ̀ Venus Williams wọ́n máa gbá doubles ìyẹn nínú ìdíje Wimbledon. Àmọ́ ìròyìn míì tó tún talẹ́nu fáwọn olólùfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù àfigbá lórí kankéré náà ni wípé ìdíje Wimbledon All England Club tí ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tá a fẹ́ mú ọ̀sẹ̀ tá a ti mú àbọ̀sẹ̀ tó ń bọ̀ tí weekend yóò bá fi dé orílẹ̀-èdè nile gẹẹsi Serena Williams yo kopa o iyen ni idije Wimbledon to de je wipe wild card oun na lo gba lati kopa nfe lati kopa iyen nibe Mary Boskova o gba Nottingham title leyin to fi ya je ojugba re iyen Emma Navarro ami meje si mefa merin si mefa ati mefa si meje e ja pada si royin to ni se pelu idije fe ya agbaye olorun nu omije orilede Egypt o nu omije won nu iyen ni afẹ moju ni torilede Egypt san pada wa ja wi olubori won wa si idije fe ya agbaye lodun 2022 e mo gbagbe nkan o fi gbogbo ara mo lo fun fere orilede Egypt sugbon Mohamed Salah won tun gbe ati Egypt won gbe yin wa fi ya je orilede won gbe yin wa fi ya je ojugba won orilede New Zealand iyen ni afẹ moju ni orilede Spain Lamine Yamal won na mi awon atun ati Oyarzabal won se dada fo orilede Spain won fi ya je orilede
6: Saudi Arabia.
5: Orilede Saudi Arabia kolon sanu ama bibi ni be Bukayo Saka ni orin ti je odi mimo wi pe o ti se igbaradi pelu iko 3 lion ti le gesi Shadu fi kabaga won kojo orilede Ghana ile ti won ma gba e je won mu wa fun yin bayi pe ni ale oni lago mefa ni role oni orilede Argentina kojo Austria be lale oni France o kojo Iraq amon nkan to wa oro to wa nbe ni Abdul Qadir Adirogba o na ni wi pe je mu latodo ikma tomolara Kylian Mbappe iru Iraq do ba score bi merin le jet top scorer nbe be Lionel Messi on foju sona lati fo akosile idije feye agbaye lenu ke bi to mi awon to poju lo ninu idije tori pe won ati Miroslav Klose Morilede Miroslav Klose jari Morilede Germany 16 goals na ni ti Messi ba mi awon loni lo je 17 goals all time top scorer ninu idije feye agbaye
6: seri mi ro boyo le nira fun Kylian Mbappe lati mi awon abi lati so pe kini ati pe time gan si wa inu DJ fi agbaye to ba den wo Kylian Mbappe ari pe agbabolu to ma mi awon dada ni yato si pe boya pe kini gan ojo orisi wa fun
5: o to ni pa lo lana Kylian Mbappe ni ohun bo ohun se wa yi o ohun gba bolu di 40 o to ni pe 80 ti oro buku lo to odun meji sisin e buku to ohun ti gba o po ko ohun ti wa gba bolu di 40 tele mi mo gba
6: o ai bo ko lo bo toju e ri ke se pe koda ninu DJ fi agbaye ton wa ni orilede France gan DJ lore sore ton gba ohun lo mo ru oro tawon opoyan tun so lesu pe olise o mi hattrick won ti wo pe olise o le gbe France Kylian Mbappe o se gba o sa o
5: awon to wa olise le gbe France awon yan sere ni Kylian Mbappe ti wa ni o tin se dada
6: eh ta ba de wo Kylian Mbappe e ja wa ti gba to ti wa ninu iko France lati omodun 2018 to fi gba idije ife ya agbaye yi lo ni odun 2018 yen na so emi o ro boya akosile kankan ninu idije ife ya agbaye ti Kylian Mbappe o le ti o le baje o si koda ki Messi ko mi awon lale yi ko je 16 goal
5: ko je 17
6: so ko je 17 Kylian Mbappe o ma ba go yen record yen Kylian Mbappe o shop ma ba tori pe kini ko si nkankan to nira fun Kylian Mbappe lati mi awon ta ba wo dada
5: okay pelu national team o da oni ju ba lori eto ja osugbon ko gba ball Liverpool ni won ti ni owo ti Inter Milan gbe wa 21.7 million pounds ti won gbe wa fun Jones won ti ko iyen si won lorun kan ma gbowo won lo awon jana pele nu fono fun yes todo oniju ba lori eto ja won si laaro 20 ti ola ile sa mo pade tin ba dide fuya the spotlight na ni o wole pelu tun di ola wu e ma yin ku on be ikan ni omo luabi tin ga lo tori mi o fo e ma kana mi ni gbo ku yin ire o

0: 3-in-1. Omini kolo ku kofi kun.
1: Kivo. Daddy Mix.
2: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
3: You just call me.
4: What more fun?
2: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
5: Why are there so many Indomie wrappers on your table?
6: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
5: Something big, just like that.
6: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
5: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
7: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
11: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
10: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
11: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
10: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
12: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: night. Jẹ́ká máa kíra wa kú dédé wo gbogbo ibi tá a ti ń láǹfààní láti máa gbá ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Ilé tó wà nílé Fálábálẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀, táǹkì òpè ni o gbọ́dọ̀ Voice Out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà, nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbọ́gbọ́n máa ké sórí bá a ti gbogbo rẹ̀ pápátó gàzalẹ̀. Ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko. Bákan náà làwọn ìròyìn yàjò. Tolóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí náà láà máa fọn síra wa la. Ìyẹn lọ́sàn-án tèní ni o. Èmi nìkan kọ́ mo wà lórí ètò Desmond Tudiji. Àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Ó gan ni mí fi da wa tí ó máa jẹ́ kí láwọn tí mo gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá yé. Tún dí ọmọ láwòrán olóòtú ètò alẹ́ ṣọ́gọ́sì nìyẹn o. Ọlọ́ọ̀lẹ́ Hamza lorúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa ké sí ìyẹn lọ́sàn-án tèní. Ó yá pápá torí lọ́sàn-án yìí àwọn ibi tá a máa gboríwọ̀ ọ̀pọ̀ díẹ̀ lọ́sàn-án yìí. Ibi tá a gboríwọ̀ ọ̀pọ̀ díẹ̀ lọ́sàn-án yìí. Ju gbogbo ẹ̀ lọ́nà ká tún máa gbéra wa débẹ̀ wípé ẹ̀káṣẹ̀ àtúnláǹfààní àti gbẹnu sí lọ́sàn-án yìí. Àwọn èèyàn ti gbẹnu sí láàárọ̀ but ọ̀sán lélẹ́yìí gbọ́mi dáadáa S Master láti orílẹ̀-èdè Germany olóhùn ti débẹ̀ káàbọ̀ ẹkúrin everybody náà là ń kí tọ́tẹ̀sọ akíyin tológun ẹkúkúdú àkú àdúró tiwa gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ ẹ wà lórí ẹ̀rọ ayélujára akíyin látòkè délẹ̀ ẹkú àdúró tí o àìmọye tó sùá ẹ àsìyá yín lówó ra dẹ́ta ṣùgbọ́n ẹ̀sà wò wá náà ni pẹ̀lú owó yín iná ò ní tan owó yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní fowó ṣàwátì láúláú ọlákú ọtá ìlàbẹ̀làlẹ̀ àzí bó ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni. Ẹ máa gbọ́ dẹ̀sí òsà ń bẹlẹ́gbẹ́ mi ń bí àwọn táàsì gbéyẹ̀wò pọ̀ lọ́sẹ̀ yìí. A sọ nípa àwọn ìfigagbága kọ̀ọ̀kan eléyìí tó ti láǹfààní àti wáyé. A sì sọ nípa àwọn ohun tí yóò wáyé ìyẹn náà léni. Ju gbogbo ẹ lọ káṣẹ̀ we go again *347*1004*1#. Òní ti splash you ẹ mọ́ dàpọ̀ mọ́ra wọn *347*1004*1#. *347*1004*1#. Òun gangan ni o. Bí nǹkan ṣe rí nìyẹn o. Ẹni ti splash kóòdù yẹn yàtọ̀ síra wọn lọ máa ń fa àtẹnumọ́ yẹn. Ẹlòmíì ọkàn lọ máa play kọ́mọ́ lọ máa gbé síra wọn ìdínú. *347*1004*1#. Bọ́bá ti send kóòdù yẹn báyìí wọ́n gbé mẹ́sẹ̀jì padà fún ẹ wípé káṣẹ̀ pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ sọ iye ọ̀fẹ́ rà. Lẹ́yìn rẹ̀ wọ́n gbé mẹ́sẹ̀jì padà wá gbé sí transfer lọ́fẹ̀ẹ́sẹ̀ àbí USSD code. Ìwọ̀sàmù wọ̀n kò ṣe transfer. Ọba jẹ́ ipò òsì lówó lórí àkáǹtì ẹ̀mú lọ́dọ̀ àwọn ní POS. Àkáǹtì details tí wọ́n send sí ẹ fi hàn wọ́n. Wọ́n bọ̀ sanwó sínú ẹ ni ọba lẹ́jọ́ nú. Kí wọn náà wá testify lọ́sàn-án yìí torí pé ìwọ náà ó ṣe testimony lọ́sàn-án. Ìwọ lọ́kàn tó jẹ lọ́sàn-án yìí ó ti kàn wọ́n náà. Ó tó bí ijọ́ méjì ijọ́ mẹ́ta tó ti ń dàbí àjọ. Ọ̀sẹ̀yìn tó wá kan ẹyìn mọ́ sí èméjì o. Ibi tọ́rọ kù sí nìyẹn o. Mọ́ sí èméjì o. Ó pè mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ o. Mọ́ sí èméjì o. Bó ṣe ń sí èméjì yẹn ọlọ́run ní jẹ́ wọn ó fèrè tèmi ṣàpínlẹ̀ o. Mọ́ sí èméjì ìwọ lọ́kàn *347*1004*#. Láwánsìn ti ń béèrè pé kí ni kóòdù o ni mo ti gbé ẹ débẹ̀ yẹn. Ó yá pápá láti bẹ̀yẹn àṣìdègò. Ẹja bẹ̀rẹ̀ tààràtààrà. Ká gbé wọlé látòlédè Germany lọ́wọ́ kan tí ò ní wàhálà tàbí ṣùgbẹ́ kankan nu. iko Bayern Munich won gbe igbese pe nigbati Olorun o ti je ka won ori Anthony Gordon gege ni first option eleti iko Bayern ti won ti nwo ko to ri pe bi ai jackin ni ka pe ni o bi agbabolu gan lo decide fun ara re ni o ko sa to di pe Anthony Gordon o pada darapo mo iko Barcelona ni osan kan orukan to oro ti wa ri bo se lohun o ri ngba toro ti ri bo se lohun o ri iko Bayern Munich ti wa nwo pe ewo baba radan ma fo besebo e ja wo Marcus Rashford now e Marcus Rashford no bad man kai o no bad man won ti wa n ba en to je agbenu so re won ti n ba soro o o na si ti n je won ni o sugbon kokoro kan to se se po beyin ajaje o na ni ti wages o iyan ni ti owo aya ele ti Marcus Rashford n gba o dabi eni pe arakunrin yi o se tan lati din kankan ku ninu owo aya re gege bi nti a n gbo o dabi eni pe ko se tan se mo pe siwaju o so fi iko basa yi pe bi an ba se tan lati gbe ohun ohun se tan lati din owo aya ohun mo ro pe ibi o fe din si lodo won o ba won lara mu ibi to fe din owo yen si e mo pe bi let's say 290 or 3 something ni owo tin gba 325,000 pounds owo tin gba boy ibi to fe din si boya ibi ti basa fe din si obi to fe din si boya basa fe din ju be lo boya n to n se basa ti won fi n se kami niyan sugbon ju gbogbo e lo iko Bayern Munich na n soro nipa pe salary yi na lo se se ko je kokoro kan ti o pada beyin ajaje ko si adina gbo oku sugbon ati iwa mo boya Marcus Rashford no ti ru ara re pa sugbon ngba fi eye agbaye ba ti e kokoko pari na kaluku omo wo igba ti o ba pada da orun lasi loser a ti soro soke o oni Boba John ni awon alakoso iko Manchester United akoko n to won kokoko se ni wipe ohun omo bo ohun o se hijack agbabolu lati ni ko RB Leipzig yen bo n so o se hijack e mo iko Liverpool lowo baba n so nipa Yann Demande omo odun 21 ti iko Liverpool ti won ko 86 million pounds lo ba won sugbon ti awon yen ni ni kini owo to ba ti din kankan ni owo to ba ti din kankan ni 100 o ti e gbodo le ni owo ta won ta Yann Demande ko le din ni kan yo le ni 100 million pounds ko le din rara o ma le ni 100 million pounds pe owo to ba ti din ni 100 million pounds e ma wule ko de waju awon tori pe inu n bi awon lowo yi o looto omo te n wo nkan kii so omo tawon fe ta kewule se omo tawon fe ta gegegegegege kewule se omo tawon fe ta gegegegege so fun di eyi en ti o ba wa pada ra owo to le ni 100 million pounds ni o sugbon Luis Suarez ni ti ko Manchester United n ba mo ti n se omo yi won nilo re o tori pe ojo agbabolu ti won nilo lakoko yi gangan ni agbábọ́ọ̀lù tí wọ́n nílò ìyẹn lásìkò yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ò ní agbábọ́ọ̀lù yìí o tí wọ́n ó sì gbádùn tí wọ́n ó jèrè rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ Yann Demande àti ẹ̀wí kankan àbí méjì ń pa rẹ̀ àwọn fi gbàgbàgà tó wáyé lánàá àti sọ láàárọ̀ ṣùgbọ́n ẹjẹ́ àwọ̀ àwọn ènìyàn wáyé lẹ́nu ẹjẹ́ àwọ̀ àwọn ènìyàn wáyé lẹ́nu sọ́sẹ̀sẹ̀ ọmọ ní pẹ̀kún ọ̀la ó dé padànù o ẹ̀yìn tẹ́ ń béèrè ẹ̀ látijọ́ ẹ̀mọ́ ń sọ náà o ọlọ́sẹ̀ exam ní skul ó sì ti dé báyìí padà ó dé padà báyìí èsì ayọ̀ láàgbọ́ o ó jàre dídé tó dé yìí orin ti yí ìlú ti ṣèǹjì o ngbà tẹ́ ẹ lọ ọ̀tọ̀ ni tó wà ńlẹ̀ báyìí ní ìsìn ngbà tí afẹ́fẹ́ ti fẹ́ tí a ti rí fúrò adìẹ nípa àwọn provide ẹni tó jẹ́ bàbá tó jókòó kalẹ̀ yẹn tó jókòó kalẹ̀ rẹpẹ̀ tiẹ̀ a ti padà discover gbogbo àwọn àṣírí ti tú léde kúkúrú lọ́wọ́lọ́wọ́ báyìí kò pé méjì nígboro ìbàdàn kò pé méjì nípínlẹ̀ ọ̀yọ́ kò pé méjì ló léde nàìjíríà the one and only wàṣíù danger ti gbogbo aye beru re ga gidiga on lojo ko niyan. So fun die yi you have to know how to act or behave beside him. Isn't it? Yes,
1: it is.
0: Mm-hmm. It is it.
1: Ẹ̀wá kan náà ń kọ́ fi àkókò kí ọlọ́jọ́ bí ni.
0: Sí kí wá yìí dé.
1: Bẹ́ẹ̀ ni tó jẹ́ kọ́lígì.
0: Bàbá ilé
1: Wàsíù
0: danger.
1: Akẹgbẹ́ ni wọ́n.
0: Kọ́lígì ẹni.
1: Ìdíje fi ẹ̀yà àgbáyé eléyìí tó láǹfààní àti wáyé lẹ́ni tó bá ti ń di aago mẹ́fà ìrọ̀lẹ́. Argentina àti orílẹ̀-èdè Austria ni France àwọn àti Iraq tó bá ti ń di aago mọ́kànlá alẹ́. Aago kan òru Norway àti orílẹ̀-èdè Senegal ni Jordan àwọn àti orílẹ̀-èdè Algeria tó bá ti ń di aago mẹ́rin àárọ̀ aago mẹ́rin. Àárọ̀ la bí nǹkan ṣe jẹ́
0: ni. Ọmọ òru là á ṣe kanu ìfẹ́rẹ̀fẹ́rẹ́ nu.
1: So gbogbo àwọn orílẹ̀-èdè náà fi proposal ránṣẹ́ fún Mr. Wàsíù Danger. So màmí kan correct orúkọ yẹn.
0: Orúkọ yẹn ti yàtọ̀ sí ní tọ́wọ́ à ń bẹ tẹ́lẹ̀.
1: Torí ex honorable làwọn sì ń kọ síwájú ẹ̀.
0: Àìrà kò lọ bẹ́ẹ̀ yẹn mọ́ ex honorable yẹn mú àrùkàn wá.
1: Àrùkàn
0: dẹ̀rí ni máa ń fa ẹkún àsun dákẹ́. Ìdí nìyẹn tí a fi pamọ̀ pọ̀ pé ẹ jẹ́ ayọ̀ ex because kò sẹ́ni tẹ́ pèlè ex honorable tí ò ní rántí bó ṣe lose ticket.
1: Nǹkan náà máa ṣe wá lólogun
0: àná. Kò sí èèyàn fẹ́ rántí bó ṣe lose ticket ọ̀nà tí owó tó ti ná. Àbí n táwọn èèyàn dá fún àbí ti wàhálà àbí ti jọ rally tí wọ́n lẹ̀kúta mọ́ wọn lórí tá a lọ yọ́ lábẹ́ mọ́tò tó sápamọ́ sí ṣé gbogbo yẹn ni ká tò papọ̀. Níbẹ̀ mọ̀ pé ẹyin àwọn tí wọ́n ṣe lù ú àwọn tí wọ́n lù láàsì àwọn yẹn professional ni wọ́n ní ẹ̀jẹ̀ lọ́lọ́pàá èrí àlùkì ni wọ́n lù ú. Wọ́n lù débi wípé kò fi ibi kankan bó but àwa tá a mọ̀ pé wọ́n lù kì sáwọn awé èèyàn tí a ràn ni ó níye tá a ná.
1: Olóko sì ni wọ́n ń dákú gbogbo ìgbà.
0: Ó ti ẹ̀ ti dínkù ó ti reduce báyìí nísìnyí. So ojú gbogbo ẹ̀ lọ Wàsíù ex honorable yẹn àròkàn ní mẹ́kún àsùndáwá ẹ̀yìn ẹja máa lo Wàsíù Danger confidence yẹn á padà
1: ṣẹ̀sìgbọ́n
0: bàbá sì rí nínú ẹ̀yìn báyà àwọn tí wọ́n ṣòṣèlú tí wọ́n ń wá àwọn èèyàn tí wọ́n ó bá wọn coordinate
1: mo pé o. Wọ́n jẹ́ kó dín mọ̀ fún wa pé àwọn fẹ́ kúrò ní iṣẹ́ òṣèlú.
0: Ọkọ tó bẹ̀.
1: Ṣòwò fẹ́ mú èkó rú bẹ́ẹ̀.
0: Tí mo ti sọ fún jọ́kìnrin àná.
1: Èyí tẹ́ ti sọ lọ́dọ̀ padà sí.
0: Ẹ̀kọ́ rẹ̀ wọ́n kì mọ́ jà rẹ̀ àmì ì ti ń tà.
1: Lọ́pàá kéjìdè kúrò ni.
0: Àmì ì ti ń tà jà rẹ̀. Bí mo sọ fún jọ́kìnrin àná. Ó lẹ́nu mi rùn. Ẹ jẹ́ jẹ́ lo ojú ọjà ká lọ ká dé. Danger of sport ọ wà níwájú mi. Ẹ sọ́ra o. Danger of sport. Wàsíù Danger láàárọ̀ lẹ́nìkan ń kọ Wàsíù kọ́lé oṣó mo ní à ẹ má tún fi kọ́lé oṣó kù. Ẹja ewo tún ni wọ́n ń kọ iskipo àbí kí wọ́n ń pokọ rẹ̀ ewo ni Wàsíù paramọ́lẹ̀ paramọ́lẹ̀ sì kọ̀rọ̀ ọwọ́ sí. Ọ̀rẹ́ mi já lójú ọjà já lójú wàhálà àbú ẹkú kalẹ̀.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu ti sagbara adọ̀tun tó gbàgbòrò kan. Freedator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Freedator Energy. Darí ìṣàkóso rẹ.
3: Looking for trusted property and business solutions in Nigeria? Welcome to God First Nigeria Limited. We deal in homes and properties, helping you invest with confidence. We also supply quality building materials, including POP materials, bricks and other construction essentials. We also offer car sales and professional car wash services. Gentlemen, it's your time to get a dream home and car. For inquiries, you can send a message to this number 090-368-51099 or call 070-172-02701. You can visit our office at Oloje Abaoko along Ologunweru, Ido Road, Ibadan, Oyo State. God First Nigeria Limited. We plan, God builds.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Known.
5: Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ dúgbẹ owó lọ́tún lọ́sì lórí slash fm tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.

níbi tágbò méjì bá ti ń fi wo olùwo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán ojú láyà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀ lọ́wọ́. Ètò jáwọ́ sí pẹ̀lú adérò.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM ilé fún bára fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tá a lọ tá ọ̀tá ń jẹ́ òpin ni gbọdọ̀ voice out. Àyíkòtò láìpẹ́ ṣùgbọ́n ẹjá sọ̀rọ̀ nípa Argentina àti Austria lálẹ́ yìí. Argentina Austria nírọ̀lẹ́ yìí. Ṣé Argentina ó fi ké burẹ sí ni lọ́dọ̀ Austria? Austria mọ̀ ti na máàchì àbí ó ti na máàchì kanna ṣebí?
1: Bẹ́ẹ̀ni ọ̀nà Jordan.
0: Ọ̀nà Jordan na ọ̀nà Jordan ni 3-1. Ìyẹn ni first match wọn. Ní tó túmọ̀ sí pé àná wọn gbẹnu lé
1: Argentina.
0: Argentina. Just goal difference, goal difference nìkan náà ni.
1: Plus 2 plus 3.
0: Okay. Tọ́ Skipo ni pé àjì pé kagúse ni àjì pé bọ̀ half ló ń lérí. Ó ní òun lérí half. Half ni ká sọ pé a ti rí half báyìí. A nílò half sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ó di kòkó kankan. Tẹ́bá fẹ́ kó kọyàn ó máa dùn kó jẹ́ bí àjì danger kankan. Àjì ó di kòkó ẹja bí half yòókù ó ṣe kó ó kéré. A ti tètè tẹpẹlẹ mọ́ báyìí ní ìsìn. Bá a bá san half yẹn gan lẹ̀ fáwọn aráàlú àjì ní Ọ̀yọ́ State gan yóò sì wà lọ́wọ́ wọn. A ti secure slot ìbáyẹn. A mọ̀ wá sáré half tó kù. Ìgbà wo ni half yòókù náà ó fi pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí danger yẹn jáde nínú oko rẹ̀. So ọ̀jẹ́ bó ṣe lóhun ọjẹ́. Ẹja wo ìfigagbága Austria àti Argentina? Ṣé ká sọ pé Argentina ó fi ike burẹ sí ni?
2: Ó súnmọ́ kó má pọ̀ ju ìyà tí ọjẹ́ wé àjẹ́ àbí kó ju bẹ́ẹ̀ lọ. Ó sábà ní ká wo Austria àti Jordan. Jordan kan wà unlucky ni. Kì í ṣe bẹ́yà pé Jordan ó gbìyànjú. Kò sábà ní ká wo àwọn méjì 4 shot on target ni wọ́n jọ ní. Ìyẹn tá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti Austria àti Jordan ti eléyìí ti Austria náà. Nínú ìfigagbága yẹn gan gbogbo total shots tí wọ́n gbá tí ì ṣe ètò lọ sójúlé mẹ́fà ni Austria gbá nígbà tí Jordan gbá márùn. Létò túmọ̀ sí pé ìfigagbága yẹn result yẹn ò kan kò determine ni nǹkan tó ṣẹlẹ̀ nínú géèmù yẹn ni. So téèyàn bá lọ́wọ́ pé ó ti na Jordan pé fún díẹ̀ yìí orílẹ̀-èdè Austria náà yóò le púpọ̀ fún orílẹ̀-èdè ti Argentina. Èmi ò rí bẹ́ẹ̀ lápọ̀dọ̀ tèmi because Austria yìí náà ò ju level orílẹ̀-èdè Algeria lọ. Ṣùgbọ́n torí pé òun kéde pàdé ikọ̀ tó jẹ́ pé òun ló lẹ jù nínú ìsọ̀rí yẹn ló jẹ́ pé ó ti gbé e sókè lójú táwọn èèyàn fi ń wò. Lápọ̀dọ̀ tèmi kò lè le fún orílẹ̀-èdè Argentina tá a bá sọ nípa orílẹ̀-èdè Austria.
0: Báyìí káà fọ̀ yìí, akànnì, èló lẹ́yìn dá jàre, báyìí káà fọ̀ yìí, owó káà tá a dá N700,000 ní bẹ́ńlẹ̀ láti jẹ, ọ̀n bẹ́ńlẹ̀ N700,000 ní àbọ́ra káà, sọ̀rọ̀ kadà gan, káti ẹ̀ ní káti ẹ̀ wá dà pọ̀ mọ́, torí Skipo lóhun serious ni o, ó dẹ̀ mí ni ẹ̀, kò dẹ̀ kí èèyàn mí ni, ó ti pẹ́ gan, èèyàn mí ni Skipo ó ti pẹ́ gan, ó dẹ̀ mí ni ẹ̀. So now tí Skipo bá fi half lẹ̀, kálá ti ẹ̀ dá owó káà ti bẹ́ẹ̀ lẹ́ta bá dà mọ́ náà. Kò sí so báyìí káà fọ̀ mí èlò ẹ̀dá mọ̀ mọ́ ẹ máa bọ́rọ̀ bọ̀ járe.
1: Ẹ bá wa Argentina dáadáa rí pé ikọ̀ yìí jẹ́ kọkàn tó ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́. Pàápàá jùlọ ìfigagbága mẹ́jọ sẹ́yìn kò tá omi ó borí ni. Ìyẹn ikọ̀ Argentina tá a bá ń sọ̀rọ̀ nípa Austria náà ìfigagbága méjìlá tiẹ̀ náà sẹ́yìn ó borí mẹ́wàá ó ta omi kan ó pàdánù ẹyọ kan. Lè tó túmọ̀ sí pé Austria náà òun náà ń ṣe dáadáa. Bọ̀ èmi kàn rí ikọ̀ tán jọ fẹ́ play pé ó lè difficult díẹ̀ fún Argentina ju ti jóni lọ. Bọ̀ ohun tẹ́mi kàn wòye sí pẹ̀lú tabátá wọn sọ̀rọ̀ pa Austria ni pé tó bá ti pàdé ikọ̀ kankan tó bá wá láti agbọn
0: kọ́ mi bọ̀
1: wọ́n níṣòro tó pọ̀. So wọn ń ṣe dáadáa wọn bíi mẹ́sàn-án tán gbá sẹ́yìn wọn ta omi mẹ́rin wọn pàdánù márùn-ún. So lè tó túmọ̀ sí pé ikọ̀ yìí wọn against South American team
0: wọn
1: ti ẹ̀ rẹ́kọ̀dù gidi kankan. Wọ́n borí rí wọ́n ta omi mẹ́rin wọ́n pàdánù márùn-ún. Kò sí pé èèyàn ti ẹ̀wọ̀n ènìyàn kan àbúgbé wọ̀nyí méjì. So tọ́ba tó ń sọ̀rọ̀ nípa wọn pé wọ́n borí ìfigagbága méjì lera ní World Cup kẹ́yìn.
0: Ẹ̀lú mò ń bọ̀ ẹ̀dá kan àgbà ẹni ọjọ́ 50,000 orúkọ yín àtàdúgbò tẹ́ wáyé.
3: Wire and cable ni Amina and Abotede Michael.
0: Ìgbà wọlé tí ń play káṣẹ̀.
3: Wọ́n ti pẹ́ sà.
0: Ṣé ẹ ti jẹrí?
3: Bẹ́ẹ̀ni
0: sà. Èl
3: mo ti jẹ
0: ẹlẹ́mẹ̀fà.
3: Ẹmẹ́fà?
0: Torí yín wo ẹ̀dá káṣẹ̀ ẹlẹ́ni. Ẹlẹ́kẹ̀jẹ̀ rèé báyìí.
3: Lọ́ọ̀ ni sà.
0: Mélòó lẹ máa ń play?
3: Méjì ni sà.
0: Lójoojúmọ́? eh disafu keje e ma je lo e ma je lo e to ti ja 50,000 naira lo sey won send the whole sin be wa gba ni ni lele guguru ni Austria ni record gidi koju South American team ne to tumo si pe right the way straight the way see on a straight line Argentina ti wa ni
1: gba kokko ta ti bori meji lera 92 ni World Cup so le ba e won lori e fe ati bori fi gaga meji lera ni bere ni as ni group stage mo rivers so ta ba se rule odun nsin against Argentina ajepo digbe ele keji ta se be ele lati 92 so emi ori iko gege bi iko to le je threat ball ka ma gbagbe pe Europe lo ti wa Europe lo ti qualify
0: be ni ko
1: de qualify straight
0: won lo mu ba le
1: ko de ko gba playoff so n to mu qualify straight ni Europe o mi po na se dada lo lo bai but against Argentina test nla in lo je fun Austria
0: big test
1: so la podo temi o le difficult o le ma to bi ti jo Algeria because I'm actually strong in Algeria defensively.
0: Bo se je lo se gbo yen o le mo to to Algeria sugbon Austria boyani Allen aji wa si danger na ni e je ma lo fun to se yi ogbe pataki lowo skipo lati United Kingdom oni half ninu owo aji yen ohun o gbe a wa yoku jade olohun o se nrorun ojo si wa yen na ta ba jara mo ni toro ni deadline yo bo se je nu e je ma lo fun to se o se olalapade titi ola o e ku kale
4: awa ti ni Splash FM la wa fe ma bo Splash FM wa fe ma bo
5: Splash 105.5 FM the integrity station.
6: Here is
7: 105.5
6: one station all the hits
7: 105.5 Splash
8: quick charge at 240
9: hot news cool vibes sports and more on the Integrity Station.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Known.
3: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nkẹ́. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball. Inú oṣù kẹfà yìí owó tó lé ní 1,650,000 naira $50,000,000 ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
5: Ọjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbọ́rọ̀ kan. Free Dettol Energy. 500 naira péré ni. Ràtí ẹ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Tẹ́ẹ̀ bá ti ń gbọ́ kòkòrò lórí rédíò yín.
1: ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
7: Fún aramada ètò
1: tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
8: splash
1: àmínà àdétún badmus mọ́tàlá ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru. Abala kọ̀kan lórí ètò ni nífà ájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdétún badmus. Ó máa ṣerégedé.
9: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. This one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am. Thank you, Oga Luta. I don't dey kanpe.
10: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
11: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
12: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
13: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
16: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
17: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 0807-112-4000.
17: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
1: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA, ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹ́gbejò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹmọ̀wó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
18: We educate, that's why we are respected. We inform,
7: That's why we are loved. More music. We are the best. The Integrity Station. Splash.
19: 105.5.

0: ta bi e se ndarapo pelu wa bayi iye lori iroyin Bangkok bi fun ti ose totun eni lojo aje Monday
1: be ni
0: ojo keji le ni ogun osu kefa odun 2026 were osu kefa na tun tenu bodo lo gege bi ati se ko we e ma tele wa e ma ba wa ririn ajo e gege bi ati se kukuma wi gbe iroyin Bangkok bi a ki mo wa lati seruba yin Bẹ́ẹ̀sì ni ìròyìn Bangkok bi àìmú wá láti ìjà yín láyà.
1: Rárá o.
0: Àbí máa kó àyà yín sókè rárá. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọkẹ́ máa fi kọ́gbọ́n ni. Ẹ gbọ́ ìròyìn Bangkok bi kẹ́ fi ṣòdiwọ̀n láti lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Edumare kò ní jẹ́ kí aburú bó tilẹ̀ wù kó kéré tó àbí kó tóbi tó o. Kó ṣe déédé ẹnì kọ̀ọ̀kan wa.
1: Àmì.
0: Lágbára lọ́wọ́ Bàdáni wáyé. Kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi. Ojúlówó àní ìka ìpìrìsẹ́ntà yín náà ni. Ẹkulé o nílẹ̀ yìí ẹkulé lájò níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ wa tẹ̀ sì ti ń tẹ̀lé wa náà.
1: Ó dá o à ń kí yín pé ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀yin ti ń láǹfààní láti máa gbọ́ wa ìkànnì ọmọlúàbí làwa ń pè bí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn. Ebe ẹ mọ̀ pé bọ́bá ti di ọjọ́ ajé Monday báyìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkan tí iná pẹ́jáde lé òkèrè lọ́hùn-ún òun la máa mú wá sétí gbọ̀nyìn o. À ń fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n ni. À ń fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín. À ń fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́. Àwọn aládùúgbò kan tá a máa ń ṣe níkànnì ọmọlúàbí pé gbogbo ohun tó bá wù kí bí ó sọra rẹ̀ dà. Ọba tó ni wọn ò ní jó sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa ni.
0: Àmì àṣẹ Ìjọmọ̀rẹ́.
1: Àwọn àkòrí tí ìròyìn ń gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ọgbà bó bá dójú ọ̀gbagadì gan. Ẹ máa ní àǹfààní láti máa fetí yín kóyàwó ìròyìn ìlọ̀rọ̀ bá lẹ́jọ́ nu. Ìyá àdínì yín náà ni Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Gẹ́gẹ́ bí a ti ń tẹ̀lé tí a sì ń jẹ́ kẹ́ ẹ mọ̀ lé òǹkà ọjọ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ ti oríire. Pápá jùlọ pẹ̀lú àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé kó níbẹ̀. Èní náà ló ń ṣòpere wípé ó di ọjọ́ kejì dín ní ogójì day 38 tí àwọn èèyàn wọ̀nyí ti ń bẹ nínú òjò nínú òtútù nínú òòrùn láìsí nínú ìyẹ̀wò oníkálukú wọn ṣùgbọ́n tí wọ́n ń bẹ nínú igbó kìjikìji tẹnikẹ́ni ò sì lè kófìrí wọ̀ látàrí kíni àní bá wọn jìyà ìmọ̀dí a sì ní jìyà kọ̀lọ́bẹ̀.
1: Àmì o.
0: Edumare ò bá ní tètè kó sí àwọn èèyàn yìí lọ́kàn láti tú wọn lẹ̀.
1: Àmì.
0: Kí àwọn náà ó sì délé padà láyọ̀ àti àlàáfíà torí ajá tó re ilé ẹkùn tó bọ̀. Ìgbà ọ̀pẹ ló yọ̀ká gbé o. Àwa náà ó gbé gbá ọ̀pẹ.
1: Àmì.
0: A sì jíjú ọ̀pẹ lórí àwọn èèyàn wọ̀nyí.
1: Àmì.
0: Lágbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ mú àwọn ògèrè orí ìròyìn tí yóò di Bangkok ìròyìn. Eléyìí tí àwọ̀ sì bẹ̀rẹ̀ sí ní máa dàbolẹ̀ sí etí yín kẹ́ ẹ lè mọ̀. Lọ́wọ́ yìí àkòrí ìròyìn àkọ́kọ́ o tí mo láǹfààní àti rí ló ń ṣòdiwọ̀n rẹ̀ wípé ẹnìkan tí ọjọ́ ò tí ì lọ lórí rẹ̀. Iná ni ẹ mà ti yìnbọn lù báyìí tí ẹnìkan náà míì tí òun náà tún fara pa yánnayànna níbi tó súnmọ́ ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ tí ọ̀ṣun o. Kí ló padà ṣẹlẹ̀ tó ń ṣòdiwọ̀n bí ìṣẹ̀lẹ̀ Bangkok gbì yìí ti ṣe wáyé? Ọlágbára púpọ̀. Edumare ò ní jẹ́ o ká fojú sunkún ọmọ.
1: Àmì.
0: Nǹkan burúkú ni o kí màjèṣin ó tojú òbí rọrùn.
1: Ọlọ́run.
0: Ọlọ́run yóò bá ní rán àwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú o.
1: Àmì.
0: Lórí ìṣẹ̀lẹ̀ Bangkok tó ṣẹlẹ̀ yìí.
1: Ó dé ẹja lọ sí ìpínlẹ̀ Edo torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ òun náà ni ọwọ́ wọn mọ̀ ti ba àwọn mẹ́rìnlá kan o. Ǹjẹ́ bò ni tàwọn mẹ́rìnlá yìí ṣe jẹ́? Wọ́n ní afurasí ni mọ̀ ni wọ́n o. Ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn sì ni wọ́n pẹ̀lú o. Àwọn eléyìí dúró tán. Wọ́n ń ṣapá bíi tan. Wọ́n ń ṣẹ̀yìn bí àyà. Wọ́n sì ń da omi àlàáfíà ru ni. Bó o ni ọwọ́ àwọn ṣìkò agbófinró bó o ló ṣe tó wọn? Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni o.
0: Ìyẹn ní ìpínlẹ̀ ti Kaduna ni ìṣẹ̀lẹ̀ Bangkok gbé eléyìí ti ṣẹlẹ̀ àkòrí sì ló gbé dání o. Tó ń sọ wípé àwọn ọmọ ìgboro wọ́n dáná sun arábìnrin kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ọmọ gbé. Ní ìpínlẹ̀ ti Kaduna wọ́n sì padà fi ìdájọ́ ọwọ́ sí ọwọ́ ara wọn. Ẹ̀rí wípé ìṣẹ̀lẹ̀ Bangkok gbé yí ìṣẹ̀lẹ̀ tó ní agbára gan púpọ̀ púpọ̀ mọ̀ ni. Àmọ́ àkòrí míì tí a tún láǹfààní àti rí wọ́n ní ẹnìkan tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ o tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán ti OGTV ìyẹn XOGTV Broadcaster àti abánisọ́lé gadi kan ni ama ti ba oku won bayi ni legbe kan ti nbe ni ipinle ti ogun isele to bani ni okan je leleyi to si je yi to lagbara popo popo ekun kekeke ekun keke royin yi bi isele na ti se waye bi su se ku to be si ti se pada be yo ma di gba nkan gbi teyin omo Nigeria o tun ma gbo ateyin te nbe nle okere
1: o da ta ba lo sinu iwe royin punch eleyi to jade foto ni gba nkan gbi kan mo si yo nbe o won ni awon afrasi ajinigbe o na ni amo yabo agbegbe kan o eleyi tin be ni Kwari opopona arab eleyi to wa ni Kubwa ni ilu Abuja won ni bi e tin de be bayi eni eleni oniyan loniyan kan eleyi tin be ninu ile re won ji gbe won yin bajinatu ni buku ti from nandelu
0: ma
1: lo mi iyen ni agbegbe eleyi ti won ti lo re soro bi agbon o bo gan ni se lo se wa wa to fi di gba nkan gbe ose le lanfani ati gbo ba koko re ba ti to ni o amosha lura gbogbo to ni se pelu eto abo papa julo ni ipinle oyo won ni ile ise olopa ile ti nbe ni ipinle oyo lowo won mo ti ba awon afrasi meji kan o le ti eni awon eleyi opopona morose to wa lati ilu oyo e to jade si ilu ogbomoso ni began ni ati nawo gan won bo lo se je won ni jejo me pe awon kan jabuku buku o na ni aka ma awon afrasi lowo bo lowo siko awon agbofuro se te won ni bo wa loro won de duro gba nkan gbi ni e gbo lo so tun ni
0: akori kan tun leleyi o ti o pada je gba nkan gbi eleyi ti atun pada lanfani ati ri won ni laarin osu marun ajo lasma ni ipele ti eko na ti dola awon eyan to tu ota leni odun rodun meje 357 na ni won ti dola ninu awon isele jamba oko loniranran to sele loju ona yi ni ipele ti eko yen laarin osu marun pere sugbon o egba yi ke tu dimo egba yi ke tu gbe yewu won leni ti se commissioner fun ile ise olopa ni ipele ti rivers lo ti yo dpo kan kuo bi eni yo jiga lori esun gbigba owo ti pati kuku ati asilo office ti won fi si dpo accused of extortion abuse of office won ni cp yo danu bi eni yo jiga danu ni
1: o
0: nto je yo wa se araye you go explain tire in lo rodi lapa beye
1: o de ja lo si ipile abia tori pe owo awon ajo ile to gbogun ti lilo to ti gbigbe egbogi oloro e ta mo si ajo ti ndlea won mo ti nawo ga awon baba agbalagba meji kan ile to je pe ojo ori won won bi mo won tun lo mo omo ni eje kini ti an se ti an fi nawo ga won o won ni egbogi oloro ile ti ti fofin de lo le de wa Nigeria pe ki egun re o mo tu se mo o n la won eleyi mo nta fun awon akeko ni ipile abia bo gan lowo se to awon baba agbalagba yi oro kini tenu won jade igbese won ni ati gbe lori won gba nkan gbi kan tun niyan o e gbo o ba koko re ba ti toni
0: won ni awon are kan ti o je wi pe nti awon yan laayo ni lati ma ji ara won gbe fura lara won bere owo lowo awon melebi won lati le okiri owo ti te won pinle ogun lo lo bayi bi a tin soro yi owo ti te won ni ipinle ti ogun ama ni ipinle ti zamfara ile se olopa won re

0: cubes free.
1: Not more chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel.
5: Babe, why are you frowning for me now?
6: Woman, make noodles for me.
5: Hey, this woman. Okay, how do you want it?
6: I want it as it is hot. Let it burst my brain.
5: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
7: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
8: Golden Penny noodles, now available in stores near you.
9: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbòrò kan. Free Data Energy. 500 naira péré ni. Ráti ẹ lónìí. Free Data Energy. Darí ìṣàkóso rẹ.
10: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
13: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
14: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
15: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
16: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí. Dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
17: Hypo.
18: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
19: S-E-L-A-R-R-I-E. Sálárì.
18: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
20: T-U-R-L-E-R-I-C turmeric.
18: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
21: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
22: Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
23: So, a kí yín kaabo padà fún ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń darapọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa. Ẹ ṣe o, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ máa ṣeré bẹ́ẹ̀ lójú òpó yẹn. Splash FM 105.5 Ibadan. Splash FM 105.5 Ibadan. Na lojú òpó ti ẹ ti lè máa tẹ̀lé wa. Tẹ́ ẹ máa rí wa wò kété-kété, kódà ẹ bá ni like, ẹ bá ni share, kẹ sì bá ni love ẹ. Ẹ comment sójú òpó àríwísí un. Káwọn àna ó lè mọ̀ bẹ́ẹ̀ ti ṣe ń wọlé, bẹ́ẹ̀ ti mark present lápá bẹ́ẹ̀. Eje sare jo de ipinle Osun kawo isele kan to sele nibe. Nkan buku ma ni ki ma josi o toju obi rorun. Iseda oni jo je pin teni kankan wa.
1: Ami.
23: Ninu aye lagba lowo Olorun.
1: Ami o.
23: Won ni wahala ya so bilisi tele o. Ni agbegbe ijoba bile ti Irepodun. Iye Irepodun local government. Lenu a loro abawole ibe. Nigba ti wahala sele nibe. Koda lagbegbe ti ilobu ni ipinle Osun lojo isimi Sunday anamani kete ti won ni isele isele gbanko gbi tele loju ese ni omodun merin la kan ti oruko re nje Ezekiel Olapade oni won yin iban lu lati pase awon omo Raisa omo Gboro fori bego awon omo baba rere baba ke temi male ko koja ki be ma ko ma seje won ni elomi na to farapa o pelu iban to bo si akin emi ara titi e na sugbon ori pada ko ohun yo leyin ti pada gbe lo si ile iwosan nibi ti o tin gba itoju lowo isele gbanko gbe to sele yi waye lowo osan peganri o ni ojo isimi Sunday ni edoju ko ijoba ibile yi ni ibi igbafe kan ti ati ma ta ti ma da saya ni ti bile wa emude wani wa ma se faji nibe to si je wi pe eni ti o ni be na o je mama ologbe yi eni kan ti isele ohun to soju re to salaye bi isele ti lo ati bi ku se ku bi esu se ku to be si ti se sisi abere le lowo won se alaye wi pe eni to le waju awon omo Raisa yi awon omo Gboro na poruko re ni Saidi ti ope yen si tun ma ma si ta n fi ani o won ni isele yi to sele won ti kokko kora won jo se ba bi kan to wa ni egbe ijoba ibile yi gangan pelu reti wi pe won gbiyanju lati wole o si inu ogba a ijoba ibile yi gangan sadede o ni ani ari enikan lati okan ti ohun de fi lati egbe oselu kan ni ibi ti won ti mu emun ne ba ri be ri ti won si ri be bayi won besu begba won ya ni bi esu won ba bere si ni yin batakotakotakotako oro ba die ni ori yo dile won ni isele to sele yi o je ki awon eyan tin be ni agbegbe be ti o mo si isele to sele yi konikalu ko bere si ni sa sala fi emi e won ni eni ori yo dile mo ni ni oro padadi latari ban ti a bere si ni yin ni takotako ko de nikan na ti isele o nsoju re to soro loil bella na wi pe e fi oruko won pamo o nitori abo won ni won se alaye wi pe olapade te nwo igangan ko ni eni ti won le pa re bo o ngangan ko ni target won won ni sugbon se aforigba ninu ikolu isele to sele yi ni won ni kete ti awon eyan bere si ni sasala won yi iban ba olapade Ezekiel olapade won ni orula loju ese na ni emi bo ni ara re eni keji ti iban to ba won ni pada gbe ohun digbadigba lo si ile iwosan sugbon emi o bo lara onito won o kete ti isele isele nko won ni papapa igbe ife we owo ko wa nkan je won ni won disfarahan mo ni be si ni won gbe gba mole igba won ma wa fi idi isele yi ti won ma fi mole agbenuso fun ile ise olopa ni ipinle ti Osun SP Abiodun Ojelabi won le salaye o wi pe awon afurasi yi won ni a ri wi pe eni to lewaju won lati sise labi na npe ni Saidi alias Tamfeni isele na si sele lowo osan ni enu abawole ijoba bile ti Irepodun iyen Irepodun local government secretariat nbe ni ilobu gege boje labi ti salaye o won la nikan ti oruko re nje Saidi Tamfeni eleyi to lewaju awon omo Raisa lati yin batakotakotakotako ti iban na to si ba omo odun merinla Ezekiel Olapade loju ese nbe in le mi bo o koda gege ba ti wi enikan na ti won o ti le so iban to pada ba won na ti won si ti gbe lo si ile iwosan sugba o afurasi gangan won ni won ti na papa bora igbianju si nlo lowo lati mu ohun ati awon akegbe re ti won jo wa labi lati le fi oju won ba ibawi ofin ama o pelu isele yi iwadi ti bere ni perewu lati gbegbese to to ati eyi to tona lori awon afurasi na
4: o da to ba dibe ja ma lo si ipinle kan ile ta mo si ipinle do won ni awon merin la kan eléyìí tó jẹ́ afurasí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn òun náà ni ọwọ́ mọ̀ ti ba o eyín ni ní ìpínlẹ̀ Edo nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá ti ẹnáwó gan yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn tí ẹ ṣe lálàyé pé gbajúgbajà dérébà awakọ̀ èrò kan eléyìí tí ẹni àwọn kàràǹbà ní ẹ̀dá yìí wọ́n lọ rèé kà mọ́ ibùdókọ̀ ti Abiodun Motor Park eléyìí tó wà ní ìkóríta Jàtú lẹ́yìn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu rẹ̀ ni o àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí òun náà ni àwọn ikọ̀ elétò ààbò kan eléyìí tá a mọ̀ sí Operation Flush Out ní ẹnáwó gan o lẹ́yìn tí ẹ sì ṣe lálàyé pé ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Edo ìyẹn Monday Okpebholo ló ti pàṣẹ o pé àwọn kàràǹbà ní ẹ̀dá èyí tí í ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu èèyàn yìí òun náà ni kí àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún kí wọ́n wá wọn láwàárí bí gba àwọn bá dojúdé kí wọ́n ṣí i bí ó sì ṣe é ṣí kí wọ́n fọ́ ọ tó bá kọ̀ tí ò bá fọ́ kí wọ́n rún wọ́mú wọ́mú wọ́mú torí pé irú igbó tó bá ti fọ́ bẹ́ẹ̀ kò tún ṣe é mú kọ́mọ ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn ikọ̀ elétò ààbò yìí wọ́n gbéra pa wọ́n wọ àwọn kọ̀rọ̀kọ́ndú ibi tí àwọn kàràǹbà ní ẹ̀dá yìí ti ẹ lọ farapamọ́ sí léyìí tí wọ́n sì láǹfààní àti wọ́ wọn bóde wọ́n ní kódà ibùdókọ̀ ti Abiodun Motor Park eléyìí tó wà ní ìkóríta Jàtó ó ti fara gbá kinní ọ̀hún o kódà àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ti ọmọ lọ́kọ̀ wọ́n fara gbá kinní ọ̀hún kódà wọ́n ní ilé ìtura kan eléyìí tó pè ní JJJ eléyìí ti bẹ ní àvíele òun náà tún fara gbá o torí pé àgádágodo gbàǹgbà báyìí ni a ti sọ sẹ́nu ìloro ilé ìtura ọ̀hún pé wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan mọ́ títí tí wọn ó fi parí ìwádìí eléyìí tí wọn fẹ́ ṣe bó gan lọ̀rọ̀ ṣe kàn wọ́n nílé ìtura náà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé ilé ìtura ọ̀hún ibẹ̀ gangan òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá yìí ń fara pamọ́ sí níbẹ̀ ni wọn ó ti múra ni wọn ó ti lọ rèé ṣiṣẹ́ láabi wọn bí ẹ bá parí iṣẹ́ láabi ọ̀hún tán wọn ó tún wá padà sí ilé ìtura náà ẹ já lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí í ṣe agbẹnusọ ẹni fún àwọn ikọ̀ Operation Flush Out Kidnappers and Cultists eléyìí tí a porúkọ tiẹ̀ ní Èríbò Ẹ̀wọ́ntà nígbà tí wọ́n mọ ṣàlàyé ọ̀rọ̀ wọn níṣẹ́ rí àwọn táwọn mú yìí jẹ́jẹ́ mọ̀ yìí pé ìlú Aochi ibẹ̀ làwọn ti lọ rèé mú wọn léyìí tó sì jẹ́ pé wọ́n ní ibùbákan eléyìí ti ń bẹ ní ìgbìrà èyí tí ẹ mọ fara pamọ́ sí wọn níṣẹ́ wá rí olórí ikọ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé òní máa léwájú tí àwọn ọmọ ogun rẹ̀ ó tẹ̀lé Anefi Kashim ní a porúkọ rẹ̀ o wọn ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun ti na pápá bora ẹ̀wẹ́ta ṣe lálàyé pé ẹnìkan tí ẹ tún nawọ́ sí pé òṣìṣẹ́ elétò ààbò ni ṣùgbọ́n ó mọ̀ nípa àwọn ìwà burúkú eléyìí táwọn ń hù wọn porúkọ tiẹ̀ ní Idris Mustapha wọn ni ọwọ́ ti tó eléyìí náà o léyìí tí ìwádìí alágbára ó sì gbìnà yá lórí rẹ̀ bàbá wa fẹsẹ̀ kan yà ní ìpínlẹ̀ Ondo wọn ni iléeṣẹ́ elétò ààbò kan léyìí tó jẹ́ ti aládàáni eléyìí tó pè ní Canary Security Service Limited wọn ní lópin ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ẹ mọ̀ láǹfààní àti dóòlà obìnrin kan èyí tí wọ́n jí gbé lórí oko rẹ̀ ní ìpínlẹ̀ Ondo arábìnrin ọ̀hún ẹni ọdún 36 37-year-old trader eléyìí tí orúkọ tiẹ̀ ní Morenike Falọ́nà òun náà ni ẹ ṣe lálàyé pé ní nǹkan bíi aago 10 àṣálẹ́ òun náà ni ẹ jí gbé o ní 16 oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ yìí ǹjẹ́ bo ni ẹ ti jí gbé wọn ní ilégbèé rẹ eléyìí ti ń bẹ ní oore ló pé yunni nílùú ìrẹ̀lẹ̀ níbẹ̀ gan òun ni ẹ ti jí gbé o ǹjẹ́ bò wá ló ti jẹ́ bó ni ẹ ṣe láǹfààní àti dóòlà rẹ̀ wọn ní ẹ ṣeun o ọgbà tí ọ̀rọ̀ ohun tó dé ti gbọ́ àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ti elétò ààbò òun náà ni ẹ gbé ìgbésẹ̀ pápápá láti yan ogúnniyé nínú wọn kí wọ́n sì tẹ̀lé àwọn ajínigbé ọ̀hún èyí tí ẹ jí ẹni ẹlẹ́ni gbé wọn ní àṣẹyìnwá àṣẹyìnbọ̀ wọn náwó gan àwọn kàràǹbà ní méjì eléyìí tí ẹni wọn mọ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún léyìí tó sì jẹ́ pé wọn bá wọn níbùba ibi tí ẹ jí arábìnrin ọ̀hún gbé lọ ni o lára àwọn méjì ọ̀hún eléyìí tí ẹ ti mú náà láti rí Lucky Monday ẹni ọdún 37 ní ṣe léyìí tí ẹni ó ní ìnagijẹ búùkàn tí ẹ mọ̀ pé ǹjẹ́ kí ni ìnagijẹ rẹ o Gazilo ó ní ẹ pé orúkọ rẹ̀ wọ́n tún tẹ̀síwájú pé arákùnrin kan léyìí tí ẹ porúkọ tiẹ̀ ní òbí bòde fìẹ̀ wọn ní ohun tiẹ̀ ẹni ọdún 36 ò ní ṣe wọn ní ẹnáwó gan òun náà léyìí tó sì jẹ́ pé àwọn méjèèjì báyìí wọ́n ti kó wọn fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ elétò ààbò kan léyìí tó dá dúró ní ẹ mọ̀ tí láǹfààní àti dóòlà arábìnrin kan òun tàjà ní o eléyìí tí a porúkọ tiẹ̀ ní Morenike Falọ́nà kúrò lọ́wọ́ àwọn ikọ̀ ajínigbé èyí tó jí ìgbé lọ.
23: ni ipinle ti kaduna bo ni oluwa de si se ka ma kebu ni so o sori ile okun yi ni ipinle kaduna ile ise olopa nbe won ti bu enu atelu isele gba nko gbe kan ele ito lagbara pupo pupo to sele gege bi awon ma gboro ti da idajo wo si owo ara won pelu isele to sele yi obirin kan ti won fi esun kan wi po ji omo gbe won si se idajo wo leri arabirin yi gege bi won ti fidi e mole ni ipinle ti kaduna o isele yi sele ni mararabam ni lujos ni ipinle kaduna o won se apejuwe isele yi gege bi eyi to buruku ju jai to si je nti o tako ilano ofin wa ti se ti orile de nigeria lati ma se idajo wo lowo ara eni ile ise olopa nibe gege bi ti wi pe lowo yi o owa ti te orisirisi awon afurasi ti won lowo ninu isele gbanko gbe to sele yi papa julo igbiyanju tun si nlo o lati mu awon mi ti awon na tun lowo ninu awon orisirisi isele yi eleyi ti o nsele nbe eni ti se alukoro fun le ise olopa ni ipinle ohun DSP Mansur Hasan nigba ti o ma soro gege bo ti pe amare ninu atejade ti won fi sode lana to je ojo isimi Sunday gaga ni lo kaduna atejade awon na se alaye wi pe isele yi waye o ni owo ago mewo oro 10 am lojo Saturday leyin ti ipe du o si akata le ise olopa yen divisional police officer ti nbe ni akata be ni mararaba ni jos wi pe awon gba ipe alabadi o wipe arabirin kan na ti lulukulu bayo pelu esun ti a fi kan wipe oji omo gbe won ni papa azan salaye esun yi ti won o le fi idi eri kankan mole wipe eri ma jami sore wipe arabirin o ti ji omo gbe eri re re o akale re re o omo to ji gbe re o in to se akata ni to ti ji omo gbe re won ni won o le fi edi e kankan mole nbe koda o se alaye wipe papa nbe ni DPO ti nbe lekun be won gbera pelu awon songbe re ti won nbe labere lati tete lo sibi ti isele ti sele gaga ki won si do la arabirin yi gege bi akose mo si olopa won debe lo to awon omo oro asai won po lo bi esu ati awon ti won wo wipe dada faidan awon gboro fi idajo owo si owo ara won ni won ni won ri arabirin igba lo to won gba ku oni owo won won si mo lo tesan igba mu arabirin si tesan won fi inu ahama won ki wadi o dede bere afi bi awon ma gboro yi ti yade bi gan lo pera awon jo si ni won lo pera awon jo si won wa po bi sua won ni ba ya bo ile ise olopa yi iya bo ti ya bo ile ise olopa won bo won ibo ti won si bo won bayi won pada kapa awon olopa o won gba arabirin yi ku o ni owo awon olopa nu tesan bi egbe si won ba bere si ni ko bombo en ti o dagida pe dagbo gbogbo ebo won lu arabirin yi ti emi si bo lenu re leyin ti awon olopa ti gba ku o tele tele lowo awon iko won yi won ni won fi ya je arabirin titi be na ni en si pada wo sita lori wi pe won fi esun kan wi po ji omo gbe lai si fi eri ma jami so re mole won ni pelu eyi ise ti an se yi awon olopa ti nbe duty won ro won lapapo be si ni won ri arabirin igba ku o lowo won ilu ti lu won lu lalupa ti emi si bo nbe ko to wa di wi pe won pada dana sun arabirin na ni ita gbangba gege bi atijade ohun bo ti se wi won wa se apejuwe arabirin yi ti isele sele si gege bi omo bibi won ni mararaban iyen ni lujos koda won fi won bu enu atelu isele gbanko gbe yi gege bi oga agba fun le se olopa bo tin wi o onirufe eleyi o ye awujo wa be si ni ko ye ko ma sele nilu to loba to ni joye to si tun ni ofin titi e na won ni awon ti ri o wi pe isele eleyi isele to ni se pelu awon ti o je popolo won sun eyin ti won o si tele ilana to to ni lowo lowo yi owo awon titi awon afurasi ti won lowo ninu be ti pada gba emi arabirin koda leyi ti o ti pada koko gba lowo won ti mo lo nu tesan leyin eyi won wa ya bo tesan won si tun ja arabirin igba pada ku o won si gba emi e ketete gba emi e ti won tun wa dana sun lowo lowo yi o won ni opolopo awon afurasi ina ni owo ti te bayi lori isele gbanko gbe to sele yi ati gba iwadi alagbara o nlo lowo lori isele na koda ni ti se commissioner fun ile ise olopa nipele ohun Rabi Muhammad o se alaye o tun fi eleyi tun lu ago kilo si eti gbo awon eyan wi pe a wa ma se jungle justice ma fi dajo owo si owa ara eni ma kolu awon eyan te ba fi esun kan aba n yabo le ise olopa ohun o nu foju ro woru eyan be yo wu ti aje wa jabaje ba ba simo lori nitori idi eyi embale ti o gbo o tori kodi o ba le gboro iyan ti ma so leji omo re awon oni laju awon lekita luboko wo o ohun gbogbo to ba ni se pe loro eto abo ni ipile awon o akata won nbe be si ni ohun o sa gbogbo pa awon lati je ki abo na ko fese mole ko si le dan yin o wa salaye o wi pe ka ma wa fi dajo owo so wa re ni ohun oni fi aye gba pinpin papa julo ile ise olopo oni fa aye gba gbogbo awon eyan ti won ba lowo ninu isele gba nko gbi to sele yi ti won fi mu arabirin yi ti a fi esun kan wi po jo ma gbe seyin ile ejo ni abeyin ile ise olopa to wa mu arabirin na e wa pada mu arabirin e fi dajo owo le leyin ti an ti mu pada se sesan e ni seru e ma o won ni gbogbo awon ti owo te yi won si pada fi oju ba ile ejo in to ba to fun won lati se ni akata ile ejo ile ejo yo da sori iru awon eyan be gbogbo awon to ba to ku ti won lowo nbe won bara bere si ni topase won topase won topase won titi ti won iko gogo won le
4: o da to ba ri be wa ja lo sakata awon ajo eleyi to gbogun ti lilo to nti gbigbe egbogi oloro e ta mo si ajo ti NDLEA won ni awon baba agbalagba kan le to je pe baba wojo ori won o sese o ki won tun ma ni omo omo won ni okan lara won o na loruko re je Godfrey Oji eni odun merin le ni 84 years old man ati Godwin Obulubia Obiora eleyi ti ani eni odun marun le ni 75 years old man o na ni se won ni awon mejeji ta do ako won to nti ojo ori won ye o na ni ti wo kan ngbo eni lakata awon ajo ti NDLEA leyin ti en fi sikun o fi gbe won nje kini awon mejeji se o won ni be labi ni won ni jeje mo wi pe awon agbalagba eleyi to ye ko mo pe awon mo keke pe e sora yin o egbogi oloro e jina si o e mo je o ba ye yin je o be yen ba kunu ati mo lo egbogi oloro o sese kiru eni be ko ni aisan kan e to ni se pelu opolo eni won ni jeje mo pe awon baba mejeji yi awon omo duro ni duro lati mo gba awon odo lamoran won ni awon igbese to nti akata awon jade igbese to le se akoba lala ini fun awon odo ni o da bo lo se sele gan e ja lo sakata eni ti sadari iroyin to ti ibara ilu soro ini fun ajo ti NDLEA won ni Femi baba Femi nloko won o nigba ta won mo gboro kale ninu atejade kan e ti an fi lede o se lalaye pe e ja kokko be latodo Godfrey onise ri baba Godfrey owo awon ajo ti NDLEA o mu seko ni nibi to ti n ta egbogi oloro ini fun awon omo lomo won ni ojo eti Friday ose to koja o na si ni owo ba won ni ani oni shop kekere kan o eleyi to ti n ta ogun oyinbo eleyi ti n be ni ojule kerin opopona club eleyi ti n be ni umu aya won ni jeje mo pe nigba ta won de shop re bayi ta won si tu

o náà ní jẹ wọn ní nílùú àjá ibẹ ni wọn ti mú eléyìí ni kí wọn ká mọ lọwọ wọn ní jẹ mọ pé egbògi olóró kokéènì lè tó jẹ pé wọn gbé wọn rẹ báyìí wọn gbé sórí òṣùwọn ǹjẹ jẹmọ yìí pé gíráàmù lọnà ọgbọn o náà lọwọn kí ni ó fẹ fi ṣe wọn ní jẹ jẹmọ yìí pé lẹjẹwọn leléyìí náà ń tà á fún àwọn èèyàn o kó tó di wípé ọwọ́ palaba rẹ̀ ṣégi ǹjẹ́ bó wá lọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò dédú ọ ni ẹ mọ̀ wọ́n bí ẹni mo wò ìyẹn ní àjọ ti ndla àwọn gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Ǹjẹ́ o ti gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé-ìwòsàn alábọ́dé tí ó túmọ̀ sí Healthcare Center ló wà káàkiri orílẹ̀-èdè wa? Ó dá mi lójú pé ìkan nínú wọn wà ní agbègbè rẹ. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn Healthcare Center wọ̀nyí tí a mọ̀ sí ilé-ìwòsàn alábọ́dé lẹ́yọ̀kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́ ní ilé-ìwòsàn alábọ́dé, ìyẹn Premier Healthcare Center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni? Abẹ́rẹ́ àjẹsára kí aláboyún ó bí wẹ́rẹ́, ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú. Àwọn Healthcare Center súnmọ́ ọ ju bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé-ìwòsàn alábọ́dé, ìyẹn Healthcare Center tó súnmọ́, nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
6: Ẹ kú ilé o, ibi ń pa kà á sí nǹkan sí mi la.
7: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
6: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
7: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe é.
8: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
6: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
7: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
8: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
9: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì celery.
10: SELARIE. Salary.
9: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
11: TURLERIC turmeric.
9: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
13: Báńkọ́gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
14: Ẹ wo, a kí yín gan púpọ̀ púpọ̀. Ẹ mọ̀ rí wípé a ń rẹ́rìn lábẹ́ ẹnu báyìí. Alákùúràn lọkùnrin fẹ́ yá. Yọ bà mí láwẹ̀, àwẹ̀ jẹ́. Bó tiẹ̀ jẹ́ pé alago méje ni, ṣùgbọ́n yọ bà, ọ fẹ́ bà á jẹ́ ni. Wa jámọ̀ tá à ń ṣe o. Mo ti sọ fún ọ látijọ́ tó ti pẹ́ wípé lé ológo mò ń lé. Sorí àlìjẹ́nà tá a wo yìí, kódà kéèyàn gbojú windo wọlé, ó san ju náà lọ o.
15: Iwọ lè gbojú windo wọlé.
14: Kódà kó jẹ́ ojú windo lè yẹ gbà wà àlìjẹ́nà.
15: Iwọ gbojú windo wọlé.
14: Wàlẹ́ ó san ju náà lọ tààràtààrà.
15: Iwọ lọ fọ́ sílì fẹ́lẹ́ tí ìwọlé.
14: Ìwọ fẹ́. Ṣé gọ́ọ̀fù lélẹ́yìí tí o fi hàn mí? Ṣé gọ́ọ̀fù lèèyàn ń gbà?
11: golf game.
14: It's good, oh. It's good to be a golfer. Kàbíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ni wá fẹ́ mọ irú ẹni tí ń gbá gọ́ọ̀fù àti gọ́ọ̀fù tí wọ́n yà látẹ̀yìn. Téèyàn bá ya ẹni gbá gọ́ọ̀fù látọ̀kan tó wá yà látẹ̀yìn lọ́hùn lọ́hùn. Ẹ mọ irú rẹ̀.
15: Àpèjúwe tọ̀.
14: Tí ọba wa jẹ́ bọ́ọ̀lù sọ pé téèyàn bá fẹ́ gbà yóò náwó mai yóò ná yẹn yóò náwó rẹ mai
15: yóò wa
14: walayi sọ mi lai dẹsi kí mo wá dọdọ rẹ náà bóòlù náà jẹ ṣe pàdé náà bóòlù àti kàtí ẹjẹ mọ bó ọkọ iná mo sì ti mọ wọn rí bá tẹlẹ
15: o
14: anyway is not a way ẹjẹ lọ. Síbi ìròyìn kan èmi ò mọ̀ bóyá yìí ti ṣalábàápàdé ẹ̀ ṣùgbọ́n ohun tí a mọ̀ dájú tó tó àdá ni wípé ohun ẹlẹ́gẹ́ lobìnrin kọ́dà nínú àlùkùránì mímọ́ bíbélì náà wí bẹ́ẹ̀ o wípé ẹni àpọ́nlé làwọn obìnrin ọlọ́gán ṣàpọ́nlé àwọn obìnrin ibi ó fún ẹni ṣáàtù ní ṣáì nínú kùránì ó fún ọmọ rí àmọ̀ náà sẹ̀tọ́rí báyìí sá àwọn ọkùnrin kílà àṣefọ́lọ̀ náà àṣefárásídé lánàá ó ní yago táwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí post ó ní yago ẹtúbẹ̀ lóbi lọ́dọ̀ sọ́ọ̀dì fárásídé ni tẹ́lẹ̀ ọ̀hún tó ṣùgbọ́n kò ní jọ́jọ́ mọ́dásídé látòru ní sẹ́tọ̀sí yóò ti ní gbádùn ní sẹ́tọ̀sì ò ti ní gbádùn
15: ní
14: wọ́n máa dá gbogbo ẹ̀ bọ́lẹ̀
15: a sì
14: rán wọn létí lánàá wípé àná father's day ẹ torí a celebrate dáadáa
15: ẹ̀yin
14: nu ọlọ́nu ọlọ́run tún pín kò sí wàhálà ọlọ́run tún pín kò tí ẹ sí dvd ọlọ́run tún pín kò sí wàhálà àbá ìjìyàn lórí ẹ ṣùgbọ́n eléyìí ìròyìn tí a fi máa pe àkíyèsí àwọn tí wọn bá tún ní rí ọlọkàn wípé bá ọba dán wò ó pẹ kiri mọ ń jẹ ju kọlọ dalẹ lọ iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ ti abiana ti fìdí ẹ múlẹ báyìí wípé arákùnrin kan ẹni ọdún mẹtàdínlógójì 37 tẹpọ kọ rẹ ní agu upo fún ẹsùn ìgbìyànjú láti gbẹmí lẹnu ọmọnìyàn àti lílu èèyàn ní àlùbàjẹ ẹ wá bèrè wípé ta ni ń lù tí a kọ bíi tiẹ̀ náà ni ọjọ́ ń tagun ó rí i pé ìwọ àjọ kan ẹ̀sẹ̀ báyìí ọba bẹ̀rẹ̀ sí ni ó sọ obìnrin olóbìn ó sọ the punching bag ọba bẹ̀rẹ̀ sí ni kó ẹ̀sẹ̀ bò ó mọ́lẹ̀
15: pín
14: wọ́n tó dọ́gbọ́n ó tún mú pín mò ń dẹ̀wò mò ń ṣàlàyé ni mò ń experiment bí ṣe ń kàn
15: án
14: nínú fọ́nrán báyìí ọwọ́ left in báyìí isa ń kó bọ́ ọmọbìnrin lójú ni bíi mo tún wà wípé ṣé obìnrin náà ní sí ìlú báyìí kò séèyàn bẹ̀ ni tí ẹ bá ṣe olórí kóòsà tóun náà tún dúró ti ń ya fídíò ó tún ẹ̀mí rẹ̀ tún balẹ̀ débẹ̀ ẹ tún ń ya fídíò báyìí tó sì rí pọ́bìnrin náà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá báyìí náà ti wá mú arákùnrin náà ǹjẹ́ kí ló dá gòbélẹ̀ tó fi sọ́ra rẹ̀ di abẹ̀sẹ́kù bí òjò tí ò gbowó lórí rẹ̀ ṣùgbọ́n kan lórí obìnrin pọ́ọ̀tì ọbẹ̀ nkokò ọbẹ̀ náà ló dá gòbélẹ̀ o níjọba ìbílẹ̀ ti ọ̀háfíà ní ìpínlẹ̀ ti abia o iléeṣẹ́ ọlọ́pàá láti pàṣẹ ẹni tí ṣe alūkkóró wọn bẹ̀ maureen chinaka ó ṣípayá rẹ̀ wípé lọ́jọ́ ìsinmi sunday nínú àtẹ̀jáde tó gbé de

0: pẹ̀lú ọwọ́ ẹ̀ṣẹ́ tó kàn sí ara arábìnrin yìí. Wọ́n ní alūkkóró yìí gẹ́gẹ́ bó ti ṣàlàyé wípé ẹ̀ka tí máa dáhùn sí àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí tó kọ̀rọ̀ ojú sí púpọ̀ ìyẹn Violence Crime Response Unit. Wọ́n ní àyà wọn gbéra tán. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ wípé níbo ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ó yá ẹja lọ, wọ́n bá tètè lọ. Pápá àpámbẹ̀ ṣe ni àkàṣà ṣàlàyé o wípé ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ó jọmọ bíbí wọn ní Àkánù Ọ̀háfíà níjọba ìbílẹ̀ ti Ọ̀háfíà gangan. Wọ́n ní pápápá lọ́wọ́ sì padà tẹ afurasí náà kọ́dà ẹ̀yìn náà kó mọ́mú mi gàrí sí fún nígbà dojú rẹ̀ bọ́lẹ̀ wípé yẹ bá sì rí egun àgàgà irin búkú kan téèyàn máa fi jẹ́ gbé wéètì báyìí irin téèyàn máa fi gbé wéètì báyìí.
1: Tí ẹ máa kó ìwọ̀n sí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀.
0: Ìwọ̀n gẹ́ bí mo ṣe ka gẹ́ ọ́fẹ́ tó bíi mẹ́rin àbí mélòó kan tó tó mára wa báyìí. Ìyún náà ń bẹ́ ńbẹ̀ náà níbi ẹ ti ń ya fọ́nrán wo. Ó sọ arábìnrin òun di irin tí ń gbé. Wọ́n wá ń kàn ní ẹsẹ̀. You no go do am again. Wọ́n ní lọ́wọ́ yìí wọ́n ṣàlàyé o wípé afurasí yìí ó jẹ́ ọmọ bíbí wọn níbi tá a dárúkọ ẹ̀ka tí wọ́n ti wá taari rẹ̀ sí báyìí. Ó jẹ́ ti SCID ìyẹn State Criminal Investigations Department. Wọ́n ní àwọn ẹ̀sùn tí wọ́n wá kà sí lọ́rùn tí ó máa jẹ́jọ́ lórí rẹ̀ níwájú ilé-ẹjọ́ báyìí. Yóò sọ wípé òun ò fẹ́ tó bẹ́ẹ̀. Àkọ́kọ́ attempted murder. Yóò mọ̀ pé ẹni ẹ bá kàn lẹ́sẹ̀ lójú kàn lẹ́sẹ̀ lójú. Ó fẹ́ lù pa ni. Wọ́n ní pẹ̀lú èyí ìgbìyànjú wípé ó tún gbìyànjú kọlu abo iyọ̀ ayé you no go do am again.
1: Ó
0: di ẹlẹ́jẹ̀ ni. Wọ́n ní wọ́n fi eléyìí wọ́n fi sọ àwọn ẹ̀sùn tí ó máa jẹ́jọ́ sí ní àkàtàwájú ilé ẹjọ́. Wọ́n ní pẹ́ẹ́pàápàá náà ni ìgbésẹ̀ ìgbìyànjú tí wọ́n fi gbé arákùnrin yìí tí wọ́n fi gbé lọ sí àkàtà àti tẹ̀sán. Lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ yóò wá máa ṣe àlàyé níwájú ilé ẹjọ́ o nítorí lọ́bẹ̀ tó fi ń garu ọwọ́ fúnra lára rẹ̀ kódà iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ wọ́n làwọn kọ̀rọ̀ ojú sírú wàyí àgàgà kí èèyàn máa na abo láàrin àwùjọ domestic violence ni don't you know it's a domestic violence àti pé àwọn tó wá ń lo aago òkìlọ̀ yìí nísìnyìí fẹ́ni tó bá tún létí kọ́ gbọ́ if you try am you go see the wrath of law and you go know say police no be play play lójú agbọ̀nbẹ̀ yẹn. Nítorí ìdí èyí wọ́n fi àsìkò yìí máa rọ àwọn aráàlú wípé ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé egun yìí takuntabuku ni mọ̀ ta ẹ wo bíríkì bí ó bá ti le àgàgà tó bá jẹ́ kan kéré tí sẹ́mẹ́ntì dùn bí kàásì nǹkan wọ́n lè máa kàn lẹ́sẹ̀ẹ́ àgọ́lá-àgọ́ tẹ̀tẹ̀ ṣùgbọ́n ọwá ní egun rẹ o gbé wéètì níbì kan egun rẹ le kọjá là
1: ọwá
0: wo kọjá là ó ṣe àlàyé yóò so ẹnu rẹ ó bò ó ní àkàtàwájú ilé ẹjọ gẹgẹ bá ti ṣe wí lọwọ yìí o.
1: Ó dá níwọ̀nba abẹlẹ́ńjà eléyìí tó kù tí ìròyìn gbàǹkangbé ọmọ tẹnubodò fún tòní. Wọ́n ní àwọn afurasí kàràǹbà ní ẹ̀dá ajínigbé kan wọ́n mọ̀ yabo agbègbè kan eléyìí tí wọ́n pè ní kwari area eléyìí tó wà ní òpópónà àràbò èyí tó wà ní kubwa ìyẹn nípínlẹ̀ nílùú Àbújá ni o. Ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni ọjọ́ Àbámẹ́ta Sátidé iná làwọn kàràǹbà ní ẹ̀dá yìí yadé léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ji ẹnìkan eléyìí tó jẹ́ olùgbé lágbègbè náà lọ. Wọ́n ní ẹnì kejì eléyìí tí ẹyin bá jiná tù fún ohun tó mọ̀ ti dágbére fáyé pé ó dìgbò ṣe o. Ìṣẹ̀lẹ̀ ìkọlù ní ìjínigbé yìí náà ló mọ̀ wáyé ní aago mọ́kànlá àṣáálẹ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé ìmí tún wáyé o lóru gànjọ́ ìyìn ní ọjọ́ Àìkú Sunday gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch ṣe ṣe àkọsílẹ̀ ìròyìn ọ̀hún ìyẹn lọ́jọ́ ajé Monday onínú o. Wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ wípé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn eléyìí tí wọ́n yìí bá jiná tù mọ́ ọjọ́ Àìkú Sunday ló dágbére fáyé pé ó dìgbò ṣe o. Ẹ wá já lọ sọ́kẹ̀tẹ̀ ẹnìkan eléyìí tó jẹ́ pé akọ̀wé ló jẹ́ yìnyín fún ìgbìmọ̀ eléyìí tó rí sí agbègbè ọ̀hún eléyìí tí ẹkùrúkọ tiẹ̀ ní Dàìró nígbà tí Dàìró mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch yẹn lórí ẹ̀rọ ìléwọ́ ó ṣe lálàyé pé ṣe rí àwọn ará àdúgbò ìtàgbólobó ìgan ìbọn eléyìí tí wọ́n ń gbọ́ ló jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn kàràǹbà ní ẹ̀dá yìí wọ́n tún ti yadé lógún lógún wọ́n yadé lọ́gbọ̀n lọ́gbọ̀n o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ọdẹ èyí tó yẹ kó kọ ojú wọn agbára wọn ọ̀ká wọn ẹ̀ bá ẹ̀ gbọ́ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn èèyàn èyí tí ń bẹ nínú ilé wọn òun náà ni ojora ti mú pé àwọn ò mọbi táwọn ò bá yẹra pálọ̀já lórí eléyìí tó tún fẹ́ ṣẹlẹ̀ o. Nígbà tí Dàìró ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé kálukú ti ń bẹ nínú ilé bí ojora ṣe mú wọn tó níbẹ̀rẹ̀ sí ní ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá pé ẹ dákun o ẹ gbà wọn o àwọn ajínigbé wọn ti yabo àdúgbò wọn nígbà tí àwọn òṣìṣẹ ọlọpàá ò fi dé báyìí ẹyin kọ yẹ èèyàn wa àwọn kàràbà ní ẹdá òun ti ṣiṣẹ láabi wọn lẹyìn tí wọn sì ti nà pa bùrà ẹni tí í ṣe akọwé fún agbègbè náà ó ṣàpèjúwe ìṣẹlẹ yìí gẹgẹ bí ẹlẹẹkẹtàrú ẹ eléyìí tó ti ṣẹlẹ nínú ọdún yìí ó tẹsíwájú náà àwọn ọrọ eléyìí tẹ gbé kalẹ o pé ọkan lára àwọn èèyàn tí wọn yìnbọn mọ ọhún tó dágbére fáyé pó dìgbò ṣe ó ti mú kí agbègbè náà wà nínú ẹkún tòǹtì ìpààyàn gèkè ẹni tí wàá ṣe agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìyẹn nílùú àbújá josephine adé nígbà tóun ó mọ sọrọ ń tiẹ ó ní ìjẹjẹ mọ pé ìṣẹlẹ tó ṣẹlẹ yìí wọn ṣẹṣẹ fi ń tó òun létí ni o léyìí táwọn ó gbé ìgbésẹ lórí ẹ láìpẹ.
0: gbogbo ẹyin olólùfẹ pátápátá porongodo tí ẹ láǹfààní àti darapọ pẹlú wa kí yín gan ìdùmàrè yóò máa bá wa wà pẹlú ẹyin náà. Habib Akorede lójú òpó Facebook Ọlárẹ̀wájú Jẹ̀lílà Tọ́lá Jùmọ̀kẹ́ ẹ ṣeun gan púpọ̀ kọ́mẹ̀ntì yìí pọ̀ púpọ̀ ẹ ṣe Sherifat Funke Aziz Korede Adébáyọ̀ Akinyin ẹ̀yin náà ẹ ṣeun gbogbo ẹyin tí aláǹfààní àti wọlé màmá títí dínà thank you so much Akinyin àmọ̀rírì gbogbo yẹn pátápátá láṣẹ lọ́wọ́ Ọlọ́run òwúrọ̀ láti fún tiẹ̀ dọ̀ròyìn láàmọ́ wá láago mẹ́sàn-án tó bá tún dé láago méjì lọ́sàn ọ̀la akọ̀tún gbáńkọ́ gbèròyìn ìyẹn náà yóò tún máa gbìnàyà gẹ́gẹ́ bí ìṣe wa a ní fi dùn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ìkànnì aṣíwájú náà nìkan ni ọmọlúàbí àfàsìkò a fi ń kí sí kíra ìdè
1: ojú
0: ìtèrè
1: àkítíkorí
0: ìní lọ́jọ́ bí ẹ̀ ìgbà ọdún ọjọ́ kan náà ni fún sí kíra ìdè ojú ìtèrè happy birthday long life and prosperity lágbà lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ dìde fúyẹ́ àbáyìí bàbá tí ń dìde michael ọlátúbọ̀sán lẹ́ẹ̀mọ aláǹfààní àti bá pàdé lórí ètò talking point ní kété tàgù mẹ́ta tó bá ti ń lò kúnlé ọmọ anífowó ṣe náà lorúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni anú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípa jẹ̀wúrin lọ ìṣẹ̀dá yóò máa dáàbò wa
1: o
0: léni àti lọ́jọ́ gbogbo.
1: kódà kí ti korí okú oríire ọjọ́ òbí lónìí síkírù àìdí ojú ètèrè nu ó ti ṣọdún ọdún ni ó tún ṣe tẹ̀mí nínú ọlá àti ìdẹ̀ra tó ń ti owó tó pọ̀ rẹpẹtẹ ni o ẹ ṣe é bẹẹ tí ń tẹ̀lé wa níkànnì ọmọlúàbí ó ti róke fún tọ̀sán inú ẹjẹ́ tún pàdé fún àwọn àkọ́tun ròyìn wa gbogbo bó bá di lọ́la títí wá di ọlọ́run ìyá àdínìyí náà ni aminat adeto badmus òun lorúkọ tèmi o mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀ mọ́ o ṣe dáadáa.

0: Palatare Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Shalatam is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Shalatam from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Shalatam is endorsed by the Nigerian Medical Association.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Indomie ṣe wá kún orí tábìlì rẹ báyìí.
3: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfún yáfún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
6: You won't believe what happened yesterday.
7: Seriously. And good morning to you too.
6: Sorry, I forgot. Tea before tea.
7: All right then, spill.
5: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
8: Everybody come outside, oh!

jẹ́wọ́ ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.
7: Social media today is live on the Splash Superdrive.

0: last bus, oh, last bus. Enter with your change, oh.
1: Ah, driver, wait, oh. Tunde, do fast now.
2: Boss, no fee leave us, Joe.
1: Eh, make with that.
3: Time no dey wait for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
4: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ̀yàwó, dé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
5: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tán yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Choose Milk, brought to you by the European Union and the Danish Dairy Board in conjunction with Arla Foods.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: Lago méje sí méjo àṣálẹ̀ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrùnmú ẹ.
4: Gbàgbé ìrùnmú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mìí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹlẹ́ mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí múni gbádùn, ó múni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mídébẹ̀.

0: ba ani ti n ba ti di oko olohun ba mi mo koko mo fi saaju na iwo na mo fi saaju lojo tuni tori iwo na ni agbara mi iwo ni mo mi olohun ba mo tutu wa de sori ikanni ta pe ni splash fm lojo titu ni o lori eto ta pe ni gbagbe irunu e olohun ti wa darapo mo mi lojo titu ni en ti wa gbe mi wo gege bi agbara re mo ti gbe awon odumide lojo tuni eyin ara ile etumo wa nkan fidile o eyin te ti wa lori TikTok wa na eyin na etumo wa nkan fidile ati eyin te wa lori Facebook na bakan na esin eyin te ti comment fun won tin iba olu fun won tin olugbe nga adeboya abefe jengbe ti ele oro jamulaya bi epe oba fun gbogbo awon presenter oluaye fun gbogbo awon pedepede jamulaya bi epe alojanu eyin lakatabu ninu nka soro baba mi on iba loni gbegede ogbina alare ma ju agba nkan si gbe nkan nu kon le ani fowo se na lo lo tu eto yi amoju opo mi o duo ti mi gbagbagba Dixon nu e ba ti re ti ma pe Dixon leleyi awon lajo sito lojo titu ni eyin ti e ti wa lori Facebook e ma double tap ke tun ma share lojo titu ni eyin ti e wa lori TikTok eyin na e ma double tap ke tun ma share e gbadun olon lara return of Gbenga Adeboye be tin double tap be de tin share ma booking on ko tun ma lo fara fa fara we nigba ta ti se ba olon ta ti ki oyun nu ta de ti ki ase edi kekere eye eye ni nla eye eye ni eye asalu aye eye agumogodo eye tin gbinu radio soro mo tun de loni emi na ko olohun ba mi lo pe kori be bi abu ebe ba ri mi yo se ba ni efele ni jebu to ba ri mi a se ba fun mi a ni Gbenga Adeboye ba re bi sami lari ba foju kan mi a ju ba mi a ni a ele o se gbona oju ngba ti eso ogun yo kan mo gentle ni o ntin benu e ni agbara on mi na ni o se on gan ni won ti so tele ti mo gbe ri je ka to wa so nera mali nbo ba ri mi a do ba le ni awon ele ide o ibi presenter na lo ready mu o olon lo pe kori be oba se gentle a se gentle mi o pe won o lagbara bi won se ma nasiri olon ni mo se mo keyin gbogbo eyin eyan te wa lori TikTok ati Facebook e seun eyin mama wa na te se n gbo wa nle e seun alaki lawa mo ki onbe o ni sure for you yo da fun o oro awon olopa kan la koko fe so n baden yi e ma double tap e ma share e share dodo gbogbo awon agbofinro ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nàìjíríà yìí kọ́lọ̀ ń dákun sàánú wọn ni kọ́lọ̀ ń wọnú ayé wọn. ẹ bá yẹ pé làyíṣẹ́ abẹ́sù pílẹ̀ ni a ń bá ṣerú èyí ìjọ tí mo fẹ́ sọ ẹ̀ yóò ti kàn wọ́n ní nǹkan ọlọ́mọdé adam kọ́lọ̀ ń sàánú ayé àwọn ọlọ́pàá ẹ̀jẹ̀ bá wọn sàmí ẹ̀ lè bá wọn sàmí wọ́n ti kà fún yírí àbí ẹ̀ mọ wo ti yẹn ṣe ẹ̀jẹ̀ adáríjì wọn ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi púpọ̀ lámú lọ rí báwo mo ní ẹ̀yìn púpọ̀ lámú fẹ́ jáde ọ̀ya mi mọ́tò rẹ bọ̀gìnì tọ́ ṣẹ̀ṣẹ̀ ra wọn ni bra Gbenga why not tí ní yayin olú ayé ni yín náà ẹtí ń bá yayin nìsín mo lè fẹ́ gbé jáde kọ́ mọ́ ṣiṣẹ́ mọ́ mo ló ti dá mi mọ̀ ni mo ti dá yín mọ̀ o bra Gbenga burú gan o mo lọ́lọ́ nínà.
1: àwọn ẹni tó ṣe kọjá báwo lẹ́yìn wọ́n ṣe rí báwo ni ìgbésí ayé ọmọ wọn.
0: N bá ń gbé mọ́tò yìí jáde rẹ̀rẹ̀rẹ̀ musa lọ síbi tí mò ń lọ. N bá ń bọ̀ wá padà sí Ìbàdàn. Mo ti wọ Ìbàdàn, mo ti jayé káàkiri ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa lọ́tún lọ́sì gbogbo wọn káàkiri àgbáyé. Ẹ wá mo Funestine nígbà mo wá débi orí bíríìjì General Gas yẹn. Mo wá nìna lọ sọ́nà àkóbọ̀ mo fẹ́ lọ rè é bá Fọlásadé ọmọ Amẹ́ríkà ń bẹ̀. Mo ti kọjá bí orí bíríìjì General Gas yẹn sí ìsàlẹ̀ báyìí. Àwọn ọlọ́pàá yẹn tí wọ́n máa wọ̀ṣọ́ dúdú tí wọ́n máa ń dúró sáàrin ọ̀nà ọlọ́run ló mọjọ́ tán ṣe ń jẹ aṣọ àwọn ọlọ́pàá gan kúrò láṣọ dúdú bóyá tí wọ́n bá tiẹ̀ ti ṣe ń jẹ aṣọ wọn bóyá ẹ̀mí ibùkún òkú ònú ayé wọn. wọ́n bá dá mi dúró ẹ́ mr man mr man pa pa pa pa pa. n bá ṣe páàkì fìlà tí mo dé káńgọ̀ ní káwọn èèyàn mọ́ bá dá mi mọ́ bá sí i níbo lẹ ti ń bọ̀ mo ninu Ibadan na mu gbe inu Ibadan na mu tin bo inu Ibadan na mu lo okay o driving license zinda mba mu jade iwe moto yi da mu mba mu jade ta ni moto yi ore mi lo ni popo ola lo ni oko e lo wa nbe un ah kini nko se city moto yi o ti ya mu ni ko ya eyin na check e o sharing nko si o ti mo mi lorun mu le check e o oil inu moto nko agbodo yewu ni edu se tun mo ye oil inu moto wu ni hey mr man so fe mo ko anse wa ni ah e mo binu mo ba sibo net won ba ye oil wu start moto yi afi mo boya epo wa nu moto yi dada ah mo ni please yo police is your business hey mr man na ba na ban si mi ba ni sa le fe mo fi ban deruba ayan galu yin lai won ba sa check gbogbo ti an fe check wo na ba ni kini nko mo ni kituni yen extra tire mo le extra tire o wa labe moto n sale nbi o ya si boot e ka wo nkan to wa nbe n ba tu si boot won tu wo gbogbo nkan to wa nbe mbo se o ni kini nbe yen o ni 500 naira ko fun wa mo ni mi ni 500 naira sa 1000 nko mo ni mi ni o wa ni 200 naira mo ni mi 100 naira se transfer ngba mo ni mi ni cash kokan mi ti e ni owo kokan nu wallet mi si bank ye ah mba si wallet bank mi se fe mo password mi a le wo si kini fun wa mba si si account re o fake account mi sare si fun mo ni ko so nbe o wa lo kankan lo mo ni mi ni wa di station mo ni fun kini yen oda moto yi brand ni o de ti pe o ti sa mo ni seyin le so fun apa ma tun oda moto kun nkan se yin ni e me te da duro ni who are you who born you mo ni okay do you know Gbenga Adeboye Gbenga Adeboye is die now. O ti go to kuna is late now. Bawo ni won se jesi? Mo ni look at me very well. Wa! Return of Gbenga Adeboye. Wa woju mi lataro ni o ba do ba le mo binu sa mo ni ni bo mo ti binu o. Kana Olorun lo wa mo tire trailer awon awusa kan tin lo sona ojo niyan ba se gbu gbu gbu gbu gbu niyan ba fo bi iban na olopa ti o gbe bon dani ti an bere gbogbo police question si lowo mi tin torowo number yagijagijagijagijagija munia eduo lawon kan ki gbe awon bandit ti de o awon bandit ti de o awon olopa oran ti gbe moto won ni ya re re re re muni ah ewa won tin so wa Lawyer State ma gbadun Olorun lo lara mi se emi ati Bami Dixon lajo wa ninu studio ni role oni mo ki o murowo re nbe Dixon eba e ma do butab ka ki agban la yi e ma share lori aye lu jara ka ki duniya awon kan lo pe mi lori agbagbe o anba ni hello mr return of Gbenga Adeboye mu ni ejo ta lo nsoro yi mi so fun yin ni o omo kan ti utu baba ta n gbe kiri nise yi to ba e fomo yen loyun ma di wahala o mu ni e lo ri so fun fun ra lara yin
2: o ti mo pe mo wa ninu oko
0: mba pe tu baba ta lori phone hello tu baba ta hello sir mba wo ni return of Gbenga Adeboye mu ni mu wa dada sir nbo le wa sir mo wa pelu eyin efele ni jebu a nse meeting ta ma nse yen pelu nera mali ati samilari ade tu pelu abu ebe na a jo nse meeting lowo ni mo ni okay sir but oro kan wa ti mu fe ba yin so sa o jende mo nbo na mo ba wa nile tu baba ta ni aliana eyin fence won kan la joko si baba nwe ganja won lowo be ni won mu nkan baba ba pe governor lo bawo ni kini so ngbo mi lo sa mo ngbo yin sa adeleke so ti sun mo ti sun sa mo nbo wa office e lola o ogbo abogbo mo gbo yin sa ton ba de ti bi e da ma tete de office uti mo to ma sele e ma ye pako fun wa ni sa a ma tete de sa ada fun e nbi ti emi ati tu baba ta ti joko lowo to ti pe adeleke tan ama togi re na ana rogba yi wa ka ta won na dogogogo tan na wo wa lenu sadede ni man kan de o ba ni ehn Mr. Man, so iwo lo fun mo mi loyun o fọn mọ yin loyun se o mọ iye ti mo tin na lori omo yin o de fọn mọ mi loyun emi ni a e ba de ma pariwo mo shift to joko yo bo tani shift nonsense ton gberu omo ikiri o de fọn mọ loyun ton o wa le omo danu fun mi o mọ iye igba ti mo fi ran mo school ni ituni e ma soro e ma pariwo eyin se lori pe mo fomo e loyun lo fe fi ma pariwo abi eh mo le pariwo so mo pe mo le ran lewon bo se wa yi mo le ran ni atimole ko wa lewon forever never in your life o ba de si ma pariwo beyen o ba de ma ba mi soro beyen na iyen o dana e ma binu e ma binu mo wa wo pe ki lo se tu baba ta to n bebe bayi lori po fun omo kan loyun ibẹ ni ma kan na ti jade girigin bo ehn e de n pariwo ladugbo e je kiyan sun be na lorun kini ten fai lo n yo awon eyan lenu nule ki lo n se yin gan ki lo n se mayin gan ituni shosho president baba mi agbalagba ba mu pistol to wa lowo e shosho ba fun itu baba ta ni pistol a fi gba lori landlord adugbo bi ti itu baba ta rent le si eyun landlord to so pe ko je ki awon osun tin pariwo itu kan yin landlord nban ni se wa ri baba to mu omo wa to wa n complain pe tu fo mo awon loyin okan ni daddy mo yondo mo e fun yin e ma mu lo ituni rara o iwo na ma ni lati yinbon memgbejo sa e mo binu sa mi mo pe ro eyan bayi ni mo ba soro ẹ mọ gbádùn mi káàkiri àgbà ńlá yìí mo kí gbogbo ẹyin omi lẹ́ngbẹ́ èèyàn tẹ́ wà lórí ayélujára tẹ́ ń wò mí lójú tẹ́ ń wò mí lẹ́nu tẹ́ ń wò mí nínú splash 105.5 FM tí mo wà lọ́jọ́ títò ní ẹ mọ ṣí ààrẹ mọ boko lọ fa àwọn èèyàn ti rẹ́rìn lọ bẹ́ẹ̀ ni má yín ni ẹ sà mo yọ̀ǹda ọmọ mi fún yín sà àtọyún inú ẹ anything tó bá wù yín lẹ́lẹ̀ fi ṣe tún ni rárá o a máa ní láti yìnbọn pa ẹ ní a máa pawọ náà lónìí ni. nígbà tílẹ̀ mọ́ dìrẹ̀rẹ̀ ẹ jẹ́ mọ́ lọ sójú ọjà náà kálọ̀rì ta ọjà ó dojú ọjà wéré ń ṣẹ̀ṣẹ̀ mú padà bọ̀.
3: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
7: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
8: Eh. Mm-hmm. You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
9: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
10: Indomie wrappers on your table.
11: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
10: Something big, just like that.
11: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
10: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
12: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
13: Everybody come aside, oh!

0: Now only 15,000 naira.
1: You say?
0: Go TV does scatter market with their World Cup special offer. Oh, yeah. With only 15,000 naira, we go carry Chacha decoder plus antenna plus 1 month subscription. Take Touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this go happen live for 4 correct channels for Super Sport on top Go TV.
1: Hey, this one no be small thing, no. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: I'm in love. Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ni ke mo sakoso igberiko na mi
1: abi
0: e bo mo eru lopolopo yi ka to so yin domo
1: abi
0: ateye je je odaran paraku aloku elewon gugu ka fi sipo pe boya e ti eru nu be se je ke mo huwa dada o te ti so fun mi ni se owo ti nbe ranse si mi o to ni adibo lo se je to bi a je pe le moju to gbogbo adugo yi ki nkan o mo ma sele nbe eyin alaini lari buruku owo yi
1: ti o wo ka
2: àwọn kan pariwo àwọn làwọn dáhùn táwọn fi ra transformer àwọn làwọn dáhùn táwọn fi rò pó and so on
3: ṣe kò rí bẹ́ẹ̀ ni.
2: ẹ tó bá kàtẹ ní ọmọ ọmọ ọmọ ọmọ àti ọmọ.
4: honourable minister ṣáṣẹ.
5: bàbá olóore ìlú.
6: the president must know that this is a bad time for our nation. We must look for foreign support to save this nation. This is my position, Mr. President. We must fight for it. There are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly.
5: Bàbá olóore ìlú.
7: tójú wa ń rí lóko ti wá ń kọjá àfaradà o. apá àwọn baálé ní ọ̀ka àwọn tí wọ́n ń gbógun ti wà ń wá tìbọntìbọn ni o.
8: tìbọntìbọn.
7: bẹ́ẹ̀ ni
8: àwọn ọlọ́pàá ń kọ́.
9: àwọn ọlọ́pàá ọ̀kárí apá àwọn òsìkà ṣùgbọ́n kábíyèsí afẹ́kẹ́ fún aláṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé láti òkè òkun kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
8: èèyàn lè wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún.
7: gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bo ara yín ni mo fọwọ́ sí.
8: ẹ gbọ́ bẹ́ẹ̀ bá kó àwọn ọ̀bọ̀n dé ẹ̀ẹ́bí mi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
5: bàbá olóore ìlú.
10: I love you so much. I say I love you so much. I love you so much. I love you so much. I love you so much. I love you so much.
5: bàbá olóore ìlú.
7: ọba ìyá ni ọba tí a ní ó ń jí owó nínú àpò ìjọba ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn agégẹdú láti rí ara ìlú jẹ ó lè paraku ní àwọn ìjòyè náà níbo ni wọ́n ti rí owó ra mọ́tò tuntun látìgbà tí lápítẹ́ ti jẹ ọba kò sí ìlọsíwájú ẹyọ kan ní ìlú ìjogbo kàkà kí ọba wa ronú ìlọsíwájú ìyàwó oníyàwó.
11: ọ̀tọ̀
5: olóore ìlú.
12: gàrí kọ́ńgò méjì méjì fún ẹ̀yin ọ̀pọ̀.
13: ìwé ìròyìn bojúrí ni èmi ti wá. ẹ jọ̀wọ́ kábíyèsí ṣé ẹ lè ṣàlàyé fún wa ọgbọ́n tí ẹ̀ ń lò tí ìlú tí ó ti dojú rí tẹ́lẹ̀ ṣe wá ń tòrò báyìí.

0: ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú. Wọ́n rán mi iṣẹ́ kan, wọ́n ní jẹ́ iṣẹ́ kan fún yín, ṣùgbọ́n tí n bá padà dé ni màá tó jíṣẹ́ náà. Ẹ kú kalẹ̀.
1: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
2: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí wọ́n
3: ní tìbúdò owó orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: láti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí àgbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú rírẹ́ lálákọ̀ tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't with trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sold to persons under the age of 18. Drink responsibly.

0: If happiness gets sound for Nigeria, now so it goes sound.
1: Yo, carry your bride, John.
0: For 75 years, Coca-Cola done day inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. It don't take. We still day gidigba.
1: You fit kiss your bride now.
0: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs. Specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
2: Ṣé ń wá látọ̀dọ̀ my leader? Bẹ́ẹ̀ bá mọ̀ ẹ tètè yá mọ̀ ẹ káàbọ̀ ẹ kú etí gbọ́ ìròyìn ayọ̀. Àwọn ìròyìn ayọ̀ náà ni wípé wàyí o, bẹ́ẹ̀ bá wo orílẹ̀-èdè najú orí a ohun gbogbo ti ń padà bọ̀ sípò. Tẹ́ kíyèsí tẹ́ bá orílẹ̀-èdè najú orí a ètò ọrọ̀ ajé wa ti ń jẹ́bò padà. Ara ibi tẹ́ fojú sí tẹ́ bá orílẹ̀-èdè najú orí a oúnjẹ ti ń sùn wábọ̀ padà. Àbí tẹ́ ẹ̀ fojú sí bẹ́ẹ̀ bá orílẹ̀-èdè najú orí a ètò ààbò wa ti ń padà bọ̀ sípò.

ara ń tẹ̀yìn orò ni wípé orílẹ̀-èdè náà ju orí a ó ti ń yàtọ̀ nípa ìrísí nípa ìrírí nípa àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ilẹ̀ fúráwú. Nàìjíríà ń dàgbà ó ń lọ́jọ́ lórí mo kí wá pọ̀ wípé a kú oríire. Nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n.

0: Iṣẹ́ tí mo lè dáná èmi lè mi ń jẹ́ o.
1: Pa àgbẹ̀rẹ̀ tí ṣe wọ́n dá.
0: Kẹ́nìkan tó máa gbé lu bọ̀ wo kó tó bá ẹ wá o. Kálukú ló lẹ́lẹ́dà ẹ̀.
1: Akú apá ò ní máa rẹ́lulẹ̀ ń gbà ogo.
0: Abẹ́yìn ò tí ì gbọ́ ni ẹ̀lọ́. Bàbá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́hùn. Àmì o á tù á bà o. Àmì Ọlọ́run. Ẹ káàbọ̀. Èmi ò lè jẹ́ iṣẹ́ ṣé èmi.
2: Ẹni ṣòro bàbá fẹ́mi tó ẹjọ́. Ó ṣe pé ń fa ìṣòro ààbò. Bẹ́ẹ̀ fi ń bá wọn ajínigbé àwọn agbésùnmọ̀ mi lóòótọ́ ni. Tọ́ra gbọ́ pé àwọn tí wọ́n fi náà mọ́ lókè ọ̀yà ni wọ́n sá wá sí Fàlẹ́ǹbí. Wọ́n sọ yẹ ká lajú lẹ̀ kí wọ́n tún fi sá wá Fàlẹ́ǹbí kí wọ́n tún máa jí agbé. Bẹ́ẹ̀ bí àwọn sọ Ọlọ́run ìjẹ́ wọ́n jí ń gbé wọn ò ní jẹ́ ọmọ yín gbé wọn ò ní jíyàwó yín gbé. Èèyàn gbọ́dọ̀ wọ́ sọ́kan láàrin ọ̀sẹ̀ kan kọ́ mọ́ máa rùn ìwòlé pọ̀ sọ́kan láàrin oṣù kan. Ìṣàbò sì ti mú yányán bá wọn. Ẹ wá wo ọ̀sọ̀ ọrọ̀ ajé tẹ́lẹ̀ ló ṣe rí. Gáàsì ní ìsìn 42,500. Ẹ wo iye tá à ń ra lítà epo bẹtrú títí ọrọ̀ ajé dà bá wọn. Àlọ́ ajé náà ni bẹtrú wà. Ibi tí bẹtrú bá lọlẹ̀ ẹ ń bá fẹ́ kẹ́rù ẹrù ó rọrùn láti kó fún un. Sọ́rọ̀ ajé lọlẹ̀ bá wọn. Ẹ wá wo àwọn ojú ọ̀nà tó yẹ ká tún máa fi ṣègbà ayé gbádùn. Ẹ wo bí ó gbẹ ṣe dà ẹ wo bó ṣe rí. Tí wọ́n bá ń tẹ̀yìn ẹ dákan ẹ mọ́ tara yín. Ó wá ìfẹ́ bá ń ṣe ìjọba tó wá ìpè sí olówó lẹ bá ń ṣe. Ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba olówó àti bọ̀rọ̀ kìnní. Àtàwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ tí wọ́n lè dá sàmú kí ọkíọ. Ilẹ̀ ń ṣe ìjọba wọn. Ẹ ìṣèjọba mẹ̀fún òrí kóńgò gàrí rà ₦100. Mẹ̀fún òrí agolo ráìsì rà ₦20. Mẹ̀fún òrí bẹtrú rà ní ₦300 o. Mẹ̀fún òrí gáàsì rà ní ₦350-₹250 o. Kí ló ti ẹ̀ wá dé gan ṣínà sí fún yín? Ebi ń bẹ́ẹ̀ gbé gáàsì dé. Gbègbè ẹ wà tán wà sí ìta kó àmọ́ wa láàtán. Ọ̀rọ̀ yín wá dàbí abiyamọ tó fọmọ lọ́mú. Tọ́mù tí ì tó fọmú lẹ̀ sọ̀ wá jọmú balẹ̀ wò ní lẹ́nu ọmọ. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ti dé nǹkan ẹ̀yọ̀ mọ́ la wa láàtán. Bẹ́ẹ̀ tó yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa. Àpò èdú tà rà 25. Bẹ́ẹ̀ bá rà pé èdú nìṣẹ́ bẹ́ẹ̀ látòrí 12,000. Kò sì ní ń gbó mọ́. Gbogbo àdúgbò ti dìbò. Ẹ dá fún ẹ pawó dàkẹ́ ẹ táwo ṣe. Kò sí ń ta mú wáyé kò sí ń ta mú lọ. Àmọ̀ tó gba àwọn tí ń fàtọ̀ fà lóṣì. Àmọ̀ tó ṣe kọ̀ọ̀sẹ́n tó ní wéètì tó bàbà. Àmọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀rọ tipẹ́ fún àwọn ìjábà lu o. Torí Yorùbá lẹ́sí bí bá ń pa ọ̀gbà ẹ̀gbọ́. Ẹ sì mọ̀ pé mẹ́fún nù tí wọ́n bá yí jù padà. Tí mẹ́fún nù bá yí jù padà. Tí mẹ́fún nù bá yí jù padà. Yorùbá léèyàn tì í lógún o. Iná ti ya omi tó bá sì mọ níwọ̀n. Ìlèyàn máa ń rẹ́ láṣẹ o. Ìwọ̀n bọ́jọ́ tó kù yìí. Ẹ tó ẹ fún awo ṣe o. Ẹ pawó dà o. Nígbà wa tá a jọ ọmọ ẹgbẹ́ tá a wà ní ẹsẹ̀ kùkú. A ẹ̀ lẹ́nu wa tọ̀rọ̀ o. A kẹ̀ sí lọ́mọ báwọn èèyàn jẹ lọ́mọ báwọn sọ̀rọ̀ gan. Ó ń ti wàhálà. Ẹ tún ṣe ẹ dákun. Nígbà ẹ sọ fún akọ yìí. Bẹ́ẹ̀ ṣe nígbà yìí. Tàwọn stéèjì awa bi àwọn náà. Tí wọ́n dákun ní tí ń tán lọ́dún igun. Ọmọ aláàgbò fún Áràkà ló fi jẹ̀kọ̀. Ẹ já fi ń tọ́tọ́ àti ń tọ́yẹ. Ẹ bá mi jí tó rí ìtàgbò yìí. Bẹ́ẹ̀ sì bá wa gbà wọ́n mọ ìpadà. Onígbọ́mọ kan nu wa bá ń sọ̀rọ̀ ìlọ́wọ́ à ń bẹ̀ láti ìjọ yìí. Níyàn wá àbí wọn ò ní jẹ́ agbé o. Torí ìgbàgbọ́ ti Nàìjíríà ọ̀dà o. Ìbàjẹ́ o. Ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe àdúpẹ́ amọ̀rírẹ̀ yín.

0: ile dan si roro ni iroro bawo
1: e ma bi ya wa o ye ya ba mo
0: e re jade ke wo gboro wo se ri awon kan bayi awon kokan bi ipenija o kan se omo oloku be ni o o se omo oloku be ni o tori won la se fun se ko ye mi mo se eyan e ti ya sare gbagbe awon agbe kale oro awon baba la wa ni ti won so won pe tita riro la nkola igba to ba jina tan lo man di oge eni te ri la leke to wu yi teni kini ima re wake ijo kini ana to nko tekun tekun ni o igba to jina tan to san lo de wa nipa ti awon omo orile ede noju ori a ise ti lo papa awon to wa ni orile ede sauti lohun eri wi pe aduro rara ati lo fi balu ko awon omo wa wa nishi lowo lowo tori wi pe ile koko ni tagbe ilé ti dùn ilé dẹ̀ sì tún máa dùn jù báyìí lọ ìgbàgbọ́ yẹn ló wá kù sẹ́yìn lọ́wọ́ o bẹ́ẹ̀ wá nígbàgbọ́ bẹ́ẹ̀ nígbàgbọ́ àwa ò ní dúró àdẹ̀ni sùn títí tó fi jẹ́ pé ẹnu yín tẹ́ fi ń dá wa lẹ́bi ẹ máa padà fẹ́ ni ẹnu yẹn dá wa láre ẹnu tá ayé fi ń sọ pé adé ògùn òun náà ló ń padà fi ń sọ pé adé gùn torí náà ìgbẹ̀yìn láláyè ò ta adùn tó máa ń gbẹ̀yìn ewúro ìyẹn làwa ń ṣiṣẹ́ tọ̀ láà ṣe wú ariwo ọjà tó jẹ́ wípé ẹni tá à ń bá nájà là ń wò ohun tó wà lẹ́yìn ọ̀fà jòjé lọ gbogbo ẹnu ní bó fi.

0: Yes. Baba n je ope ni o gbodo from.
1: Àmì
0: o but kí ló dé tó jẹ́ ẹ̀jẹ̀ ń tì sẹ́ mi.
1: Ṣé
0: ni àwa lè dà ṣe bá pè yín ni ọ̀rọ̀ láti dán sọ. Ẹ ọ̀rọ̀
1: kan
0: èpè lẹ́ ń ṣẹ́ èé lè ti ń dàbí èpè.
1: Ẹ bá ti gbé sùúrù jẹ, àbá ní sùúrù. Bá ní sùúrù kì á fẹ́ ṣe. Kò sí ń tà fẹ́ ṣe. Nígbò tó pé sẹ́gun bá ti gan máa wo lẹ́sẹ̀. Agbáyàwó ọ̀pẹ ilẹ̀ tí ń yọ. Ọlọ́run ṣàánú wa. Àmọ́ ẹ dàpọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Àwọn ọmọ tí wọ́n kọ́ níjọba bí òní. President lọ́la ń bẹ nù wọn. Minister lọ́la ń bẹ nù wọn. Tọ́rọ̀ wa ti ń yẹyin báyìí. Gbogbo Nàìjíríà àfọlọ́ǹbẹ̀ ni o. Ẹ bá wa sí wọn lẹ̀dí adìẹ o. Torí wọ́n ti kó lógún lógún, wọ́n ti kó lọ́gbọ̀n lọ́gbọ̀n lẹ́yìn ìgbà kan. Adítú tẹ́ ẹ pa o, ẹ ti gbà wọ́n jáde. Ẹ má bí ìyàjẹ́ mẹ́kọ̀ náà pa o. Àwa lídà Ọlọ́run bá wa tú o. Yọ́ba ni bóòlì ayọ̀ tó ti àgbò lẹ́sẹ̀ mi ti ayọ̀. Ẹ dákun, ẹ ro tàwọn ọmọ yín máa ń tẹ́ ẹ bá ń ṣe.
0: Ẹ ro tàwọn ọmọ yín máa ń tẹ́ ẹ bá ń ṣe.
1: Ẹ má sọ ara yín di ọba àlú kan, ìtọ́ba àlú kan. Tọ́kún tán gbogbo àwọn obìnrin àbẹ̀yìn o gbogbo àwọn ayálọ́mọ àbẹ̀yìn o ẹjọ́ máa wá nǹkan tó ẹ sì bá ní ṣe ètò ààbò gbogbo wọn jẹ́ ńkọ́ lónìí wọn jẹ́ ńkọ́ lọ́la èmi gan ní local government ni wọ́n ti jí fún jíyàn gbé bẹ́ẹ̀
0: láti. Kí lórúkọ local government yẹn.
1: Ṣàlẹ́ ní ọmọ fún yín o. Ní ọmọ fún
0: yín. Ajẹ́pẹ́ ẹ̀sùn òdodo.
1: Ní ọmọ fún yín o. Ẹ ti jẹ dòdò, ẹ ti gbàgbé òdodo.
0: Ẹ sọ òdodo nìyẹn o.
1: Ẹ ti jẹ dòdò, ẹ ti gbàgbé òdodo. Ẹ ti gbàgbé òdodo. Ẹ wò ó tẹ́ ẹ bá múra dáadáa. Níbi tá a lọ, tí lọ́kù náà bá ya ọwọ́ ọmọ iná. Tí sọkùnrin tóbìnrin bá ya.
0: Ẹ̀yin jẹ́ bí ọ̀ǹdà.
1: Àtọ̀ka yín ọ̀pọ̀ lẹ́sìn. Àwa lídà ẹ máa ṣe ìjọba bọ̀ Ọlọ́run bá rí.
0: Ẹ ṣe o. Eléyìí kọ́ wa sọ̀rọ̀ sí mi ni mẹ́. Ẹ̀rí fílẹ̀ léyìn o. Ṣùgbọ́n ṣá bó ṣe máa ń rí nìyẹn o. Tó bá jẹ́ pàwọn náà lọ bọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ṣe máa forí ara yín gbọ́pọ̀ nìyẹn. Àwa ti ro gbogbo ẹ̀ mọ́ṣẹ́. Rìkí sí ẹnu orí ló tu. Àbò sí ẹsẹ̀ kẹ̀. Gbogbo ọ̀nà náà ló ń tu. Ẹnu ẹnu lẹsẹ̀ fi pa ẹ̀kúrò ojú ọ̀nà. Àpáàdì ló rẹ́yìn ọ̀fọ̀nà. Nínájú orí ayì, àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá. A dẹ̀ máa ṣẹ́gun òdì.

0: èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbe o. Data ti mo sese se ma ti to.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibanisoro lasan le mi o. Kokoro ti nje data ni je kuje fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Sade, kí ló dé sí láyọ̀ nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
6: Mo ń kọ́ àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
5: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
6: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù nídó mi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
5: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi tèmi náà jọ.
7: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
8: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

emi o mo ntan ro nipa nti ilu yi nso fun eyin te ba mo orin to ba ohun orin yi ilu yi wa ṣugbọn nkan ti emi sa mo gẹgẹ bi esi si ilu yi ni wi pe bo ti le o ko ruju to bo ti le o ko dojuru to bo ti le o ko pohun olojutu to agbara olohun oba to seda emi ati eyin oka lati je ko lojutu osibo ti le wo ki nkan pohun diju to ki orirun re ko wa diju si oba to da emi ati iwo ase na ni o si pa wipe ko ohun gbogbo pada bo sipo bẹ́ẹ̀ náà ni mo fi ń ṣe ládùúà wípé gbogbo ibi tó ti láàyẹ nínú ìrìn àjò àti ìgbésí ayé èmi àti ìwọ gbogbo ibi tó lè ṣe bẹ́ẹ̀ kó fẹ́ dojúrú dẹsẹ̀rú dọwọ́rú gbogbo ibi tó dàbí ibi tó ń pani láyà wípé ǹjẹ́ èyí yóò a lè rí bẹ́ẹ̀ mọ́ bí téèyàn fi sọ̀rọ̀ tínú mọ bá tiẹ̀ pé a kì í rí di òkun a rí di ọ̀sà bíi tẹni tó dá a kọ́ bá a bá rí èèyàn tó di ṣìgìdì papọ̀ sínú okùn sínú kankan tó fokùn di ṣìgìdì papọ̀ mọ́ra wọn ó lè sọ sábẹ́ omi ọjọ́ kan ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ tí okùn náà tí ó dẹ̀ tí ó já bí ò sì já ó ṣeéṣe kó jẹ́ pé àwọn òmùwẹ̀ náà ní ọkàn lálẹ́ odò ọba dániwáyà sì máa fi ìjì ńlá jà débi wípé mo gbé pàǹtí kúrò láti inú òkun bọ́ síta gbogbo ibi tó lè máa jẹ́ ibi kọ́lọ́fín ẹni tí ń fara pamọ́ ṣe ni ní ṣùtá ọbẹ̀ ìdùnmàrè bá ní sọ bẹ́ẹ̀ jẹ́ kí ibẹ̀ égbò ní jẹ́ kó jiná jẹ́ kí wọ́n yọjú sóde bọmbọ báyìí kí wọ́n sì di ohun àfìsẹ́yìn tí egun fiṣọ nínú ìgbésí ayé wa orílẹ̀-èdè nanjú orí a lásìkò yìí bẹ́ẹ̀ nǹkan rí bó ti ń rí kàkálukú wa náà a sì ń mú mọ́ra ni ẹni egunlé kó máa rọ́jú torí bí ti ń rárá ayé náà ní rárá ọ̀run ṣùgbọ́n ẹ lọ́mọ̀ dájú o wípé bá ọba ṣàárẹ̀ tá ò sì káàárẹ̀ ìgbà ẹ̀dẹ̀ra ń bọ̀ ẹ já gbìyànjú ká máa rọ́jú ohun gbogbo ni ó bọ̀ sípò láìpẹ́ láì jìnà pẹ̀lú ìrètí o.

0: bó ti kọ́ lónìí yẹn bó ṣe máa rí nìyẹn.
1: As you have singing this song, so shall it be.
0: Ẹ forúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé mi.
1: Battle the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: To cause me sorrow.
0: O yẹ gbọ́ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Irú ogun bẹ́ẹ̀.
1: Such battle.
0: Fi ayé mi sílẹ̀.
1: Live my life.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé mi.
1: Battle the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú
1: jẹ́. Oh, cause me sorrow.
0: Ìwọ ogun yìí gbọ́ọ̀rọ̀ Olúwa.
1: Battle the word of the Lord.
0: O yà fàyé mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyé mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyé mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyé mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyé mi sílẹ̀.
1: Ogun
0: tí wọ́n rán sínú ayé
1: mi
0: láti máa fi bà mí nínú jẹ́. Olúwarán ogun náà jáde. Olúwarán jáde. Olúwarán jáde. Jésù Olúwawa.
1: In Jesus' name
0: alone. Ẹ kó kọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yóò parí.
1: But we may need it left for this month.
0: Àti èyí tó kù kí ọdún yóò lọ.
1: And one left for this year.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Oh Lord, permit me also.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father. Lord.
0: Èyí tó kù kí oṣù yóò parí.
1: But we may need it left for this month.
0: Èyí tó kù kí ọdún yóò lọ.
1: One left for this year to.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Lord, permit me.
0: Láti kọrin ayọ̀.
1: Oh, to sing for joy.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Permit me, Lord.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ẹ forúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú oṣù.
1: Good opportunities waiting for me this month.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Good opportunities waiting for me this year.
0: Olúwa fi lé mi lọ́wọ́.
1: Lord, give it to me.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of
0: Jesus. Bàbá mi o.
1: My father.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú oṣù
1: yìí. Waiting for me this month.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Waiting for me this year.
0: Ah, oya. Olúwa file mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: File mi lọ́wọ́.
1: Give it unto me.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ìporúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Ọjọ́kọjọ́ tí ọ̀tá ti yà sọ́tọ̀.
1: Any day set aside by the enemy.
0: Láti mú ìbànújẹ́ wọnú ayé mi.
1: To bring sorrow into my life.
0: Wọnú ẹbí mi.
1: Into my family.
0: Olúwa má jẹ́ kí ọjọ́ náà wáyé.
1: Lord, do not let that day come to pass.
0: O yà gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ
1: Jésù. In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ọjọ́kọjọ́
1: tí
0: ọ̀tá ti yà sọ́tọ̀ láti mú ìbànújẹ́ wọnú ayé mi, wọnú ẹbí mi,
1: irú
0: ọjọ́ bẹ́ẹ̀,
1: Olúwa
0: fagilé, má jẹ́ kó wá sáyé, Olúwa fagilé, má jẹ́ kó wá sáyé, Olúwa fagilé, fagilé, fagilé, fagilé, fagilé, fagilé, Jésù Olúwa wa.
1: In Jesus' name alone.
0: Ó ní. Nítorí náà.
1: Ṣe jẹ́ fọ.
0: Àwọn ẹni ra padà Olúwa yóò padà.
1: The redeemed of the Lord shall return.
0: Wọ́n ó sì wá sí Sioni.
1: I shall come.
0: Tàwọn tí orin.
1: Unto Zion we sing.
0: Ayọ̀ àìnípẹ̀kun yóò sì wá lórí wọn.
1: Everlasting joy shall be upon their head.
0: Ó ní wọn ó rí i ní
1: gbogbo. They shall obtain gladness.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Olúwa kí oṣù yóò tó parí.
1: Lord, before this month ends.
0: Jẹ́ kí mi náà rí i ní dídùn àti ayọ̀ gbà lọ́wọ́ rẹ.
1: Make me also obtain gladness.
0: Fún mi ní ìyanu tí yóò dùn mí
1: nínú. Give me miracle that will make me glad.
0: Mo yà gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the name of
0: Jesus. Bàbá mi o.
1: My father.
0: Olúwa kí oṣù yóò tó lọ.
1: Let me obtain gladness from you.
0: Olúwa ẹ dùn mí nínú.
1: Lord, make me glad.
0: Ẹ dùn mí nínú.
1: Make me glad.
0: Ẹ fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Béèrè fún ìyanu yẹn o.
1: Ask for that miracle.
0: Olúwa.
1: Lord,
0: kí oṣù yóò tó parí.
1: Before this morning.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa mú inú dùn wá.
1: Bring gladness into my life.
0: Jésù Olúwa wa.
1: In Jesus' name.
0: Kọrin kí n tó fi àṣẹ lé àdúrà rẹ.
1: Sing this song before the rest of your prayer.
0: Màṣá imú nú mi dùn.

0: Flash FM 105.5.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330 ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
4: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí. Lódiwọ̀n 330 ml. Tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí ni wọ́n.
5: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgboro ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa.

0: cash and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy new clothes up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ lókàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan.

0: Ọlọ́run tó ń gbọ́ àdúrà, ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run tí ò yí padà, a dá ògo padà fún ọ lẹ́ẹ̀kan náà. A kí ọ aṣọ ipò ṣe, ògo ni fún ọ Jésù, Jésù Olúwa wa. Mọ́mí àti dádì, mo rò bówó kan bẹ̀ lọ́wọ́ yín, ẹ dìde ńlẹ̀. Òní ni 22, ọjọ́ kejì ó lé ní ogún, oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ jẹ́ àjọ kí Alleluia ni. A fẹ́ jọ kí Alleluia sí bàbá mi bàbá rẹ̀. Ọba tí ò ní jẹ́ wálé lófo, ọba tí ò ní jẹ́ ọjà san lọ́sẹ̀ yìí, ọba tí ó ti gbogbo àwọn oníbàárà rẹ̀ wá sí ọ. Ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pàdúrà ń gbà síbẹ̀. A fẹ́ jọ kí Alleluia. Alleluia tá a sì ké ní ìsin, yóò jẹ Alleluia méje, a sì fi ògo márùn-ún sí, ó jẹ 12. Today is 22/06/2026. Níbo lẹ wá? Ẹ gbé bọ́dì yìí di owó yẹn mọ́wọ́ kí n tó sọ tẹ́lẹ̀ sí. Somebody shall say mo hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ẹ ṣe ògo márùn-ún, ògo, ògo, ògo, ògo, ògo fún Mẹ̀sáyà. Ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú. Ayé gbàgbọ́ pé orí báyìí lẹja máa fi la Ìbújá. Àṣẹ tí máa ń la ọ̀sẹ̀ ẹja pẹ̀lú ìdùnnú. Àṣẹ tí máa ń mú nǹkan bọ̀ tó bá jáde, òní lọ́jọ́ ajé òní ni Monday. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, àrán àṣẹ yẹ sí ọ. In the name of Jesus Christ. Màmá yìí owó ló dì mú. Èmi ràn ọ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Elédùmarè. Gbogbo ẹni tí ń gbọ́ mi káàkiri ayé lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ wà bàjẹ́. Ọjà rẹ yóò tà yàtọ̀ lọ́sẹ̀ yìí. Ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ. Gbogbo ibi tó ọba lọ wà bá ojú rere ènìyàn, wà bá ojú rere áńgẹ́lì pàdé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó dání, mọ̀ ṣe àmì o. Báyìí lolúwa wí, mo sọ lẹ́ẹ̀kan náà, ẹyin owó yóò bà fún ọ. In the name of Jesus Christ. Ẹgbẹ́ ẹsẹ̀ mi síwájú, mẹ́ẹ̀ jókòó. Mo rán áńgẹ́lì owó sí ọ, mo rán áńgẹ́lì ìtùnú sí ọ, mo rán áńgẹ́lì Ọlọ́run òjijì sí ọ. Mo ní kọ́ bẹ ṣọ́ọ̀bù ẹ wò, kọ́ bẹ iṣẹ́ rẹ wò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní nǹkan tẹ́ ẹ ń sọ ọ́ dowó. Báyìí lolúwa wí, Ọlọ́run yóò mú owó jáde fún ọ, yóò mú nǹkan tó fi sọdowó yóò gbé jáde fún ọ. In the name of Jesus Christ. Ẹ jẹ́ ń bí ẹ̀yin ọmọ Ọlọ́run, so ti sọ ẹ̀rí. Have you shared your testimony? Ẹnìkan ni mo sọ, so tó ti sọ mí lẹ́yìn ẹ̀. Nínú ọdún péyìn ò rí ẹ̀rí sọ, ọ gbọ́dọ̀ sọ 36. Ẹnìkan ni 36. Téèyàn bá mọ̀ pé ó ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí, lọ gbọ́dọ̀ sọ 48. Ẹnìkan ni 48. Bóun ló ṣe jẹ́, ọ gbọ́dọ̀ mọ sọ testimony mẹ́rin mẹ́rin lóṣooṣù. Ìyẹn ni pé ọ ń bọ̀. Bọ̀tọ́ ló ń bá fẹ́ ṣe dáa tán, ọ gbọ́dọ̀ sọ 96. Ìyẹn ni pé ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Tọ́ ló ń bá wá bùkún wọn tọ́ gbà fún ọ tán, o lè mọ sọ testimony lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀. Ẹ̀yin wo lẹ fẹ́ rí? Ẹ gbé ọwọ́ sáyà. Ọlọ́run ibi ìyanu wọn ń pè ọ. Ìkan nínú àwọn okùn ẹ ni ìyanu. Màmá yìí ló ń fẹ́ máa sọ ẹ̀rí lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta. Bí wọ́n bá lè fòókè ní ìgbà mẹ́rin, tọ́ ọ bá fòókè ní ìgbà mẹ́rin ẹ̀mẹrin lọ́mọ sọ, bọ́ ọ bá fòókè ní ìgbà márùn-ún ẹ̀márùn-ún, bọ́ ọ bá fòókè ní ìgbà méjì ẹ̀mẹjì, bọ́ ọ bá ń wò wá, ọmọ gbọ́ testimony, ó ṣeé ṣe kọ́ ọmọ sọ. Ẹ gba Olúwa gbọ́ ni ìwé mímọ́ sọ, ó láwọn fi ẹsẹ̀ yín múlẹ̀, ẹ gba wòlíì rẹ̀, ó lẹ́ ó sì ṣe rere. Ǹjọ́ jẹ́ mọ̀ pé the joke of a prophet is a prophecy. Àwàdà wòlíì àsọtẹ́lẹ̀ ni. Iye ìgbà tó bá fẹ́ mọ̀ sọ ẹ̀rí, wọ́n sì ṣàṣejù. Kọ́ ọmọ tó lọ fò kọjá normal time. Tọ́rẹ́ lómi lè fò lẹ́ẹ̀mejì ọjọ́ ẹ̀mẹjọ báyìí. Ọjọ́ méje la sì nínú ọ̀sẹ̀. Kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé o lè mọ rí testimony lẹ́ẹ̀mẹrin, tẹ̀bẹ́ márùn-ún tàbẹ́ méje lọ́sẹ̀ ló ní kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ. There is a miracle on daily basis. Èèyàn lè mọ gbà yanu lójoojúmọ́. Mo fẹ́ kó fòókè ni. Somebody jump up. If you believe you are going to receive miracle, ọyá gbà gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu. In the name of Jesus. Ẹ kígbe, màá mọ rí ìyanu, màá sì mọ sọ ẹ̀rí sá. Àwọn kan ò sọ ẹ̀rí. Ẹ jọ̀ọ́ ná. Mọ́mí àti dádì, kí ló dé táwọn kan ń sọ ẹ̀rí? Kí ló dé tí ìyanu ọ̀ farahàn nú àwọn kan bí wọ́n ṣe ń gbàdúrà tó? Odi lọ́fàá o. Ẹnìkan ní odi, bẹ́ẹ̀ ni. Odi méje bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyè máa mọ yànnà ní ẹ̀. Àǹgbára dì fún women convention ni. Women convention yẹn láti gba wòlíì Ọlọ́run alàyè bàbá wa nínú Olúwa láti ìjọ Redeem Intercontinental of Austria ní Redeem Christian Church of God. Bàbá wa kalẹ̀ jayé ni ipade nla ibe le ti gba wole odekunle epaphras pastor temitayo ibe lati mo sise ranse convention odun yi o ni se pelu 77 special oh my god so ipade majemu han an pese ara wale awon ti won mo pa won fe su eri ninu ipade 77 special awon ni mo nkojo mo ti so nkan kan fun won eme kwa minasha alash eni kan ni bi bawo pelu awon nkan ti mo nko yi atawon nkan ti mo fe ko gba ladua o le ko si enikan to mo mo gboran to tele ti mo so ito ni ni testimony mo mi e sare dide eni baba laarin ogun logun eyan sare siwaju ni pe eri mi jade laarin ogun logun awon eniyan olorun pe eri mi jade ose ose agbara hanhan ni ose imura sile hanhan ni fun ipade women convention to nbo ko si ibe lati ma wonu majemu ododun kilo de ti awon kan ni testimony ta won kun ni odi meje enikan ni e sawo mo kin to sawo bibeli so nkan ninu Ephesians chapter 6 verse 12 only for we wrestle not against flesh and blood but against principalities anyone only ki so mi ateje la n ba jija kadi bi o se awon ijoye against power ati agbara enowo mejeji soke gbogbo agbara tin doju ko yanu mi gbogbo agbara tin doju kaye awon omo mi egbo oluwa ewole ewole ewole ewole ewole awon tan doju ko niye inti oje ki yanu o sele bibeli lo so jade ki so mi ateje lambaji jakadi for we wrestle not against flesh and blood ki sara ki seje lambaji jakadi mo ronu pe yo kankan ni bo oja mo ronu pe eyan kan lo taare ibi to ti se mistake niye awon ta n baja ni principality mama so principality awon ijoye awon agbara and against rulers of darkness awon ti won lase ni bi okunkun aye awon ta n baja niye and against spiritual wickedness awon kan be ikan be ninu aye se ri di ta won mo tin be ni bi won ko pamo si ti won o ti fi jade ki se pa won eyan gbadua o ki si se paduwa ogba ogun amomo awon ika ti an mo ti won duro taku adua an to lo ba ti le send ogun amomo se I mo fo leran ni ika ah mama jo sari gbadua yi olohun jo ninu ose yi mo je npade ika eleda mi mo je kika ko wa raja lowo mi spiritual wickedness bibeli so pe in the high places awon ika tin be loke aye ikun fun ika gan aye ifri ika gan gbogbo eyan omo olohun kan se bi ologun bi ese si waju iwo ati ka loruko jesu e pinya e kigbe baba mo je pade ika titi to be this Sunday mi o ni pade ika a se so ru lose yo a wa si church there is going to be vigil gbogbo eyin teenagers gbogbo eyin youth for Jesus gbogbo eyin children gbogbo eyin baba baba mama mama isoru agbara o waye lose yi but Monday ma bo ni olorun jo mo je pade ika mo jo ja mi o pade ika nto ba pade custom to ni kanu ah I mo ya won ti an ti so de dun arin le oluwa so fun mi o ni ko mi ni ki awon eyan meje yi o fo ke ni igba merin eyin meje yi ala to lamoju ala pani lekun ni enikan ni bo le se mo won da o pada lo sinu family house won da o pada lo si school to ti jade ri owa arin gbere gbere loju orun igba to ji ara ewu wo jogodi ni eyin meje je dide e fo ke ni igba merin ika to towo bo ala re ika to tun ba pade loju orun lato ni lo epinya in the name of Jesus baba mo je pade ika e wa wo nkan ti bibeli so ninu we second corinthians chapter 10 verse 4 only for the weapon of our warfare o ija wa they are not carnal o ija wa ki se ti ara oloje mo so bawo eyan ti lawon lo se e lo wa ban e lo sira e lo si gbere ati wa ati gbere won faya yin dan ngbe o ti je tin so pe won lo gbe ban ki won lo gbe gbogbo e ki won mo se me lo lori nu awon ti an si gbere atawon ti an ni ban ti an koja lo si bi ti bandit wa ẹyin onigbagbọ ohun ija ti wa ki se tara o in to le fi gbogun ti won ki sada ki se ja o spiritual wickedness awon ikati bibeli so tin gbe bi giga yi ki sada toko loran won o bi mo se so fun o awon te jo mu shop po ki se ada ti ban ogun ole ran ogun o o to mo wi fun oyen o adua ti na nu emi lo le gbe kolu won wa nawo bayi gbogbo eni to ti fe ki n wale lofo agbara to ni mi o ni mu nkan bo lo se yi e para yi eyin emi ti n da mi laamu e para yi fowo gba ikun e to ba je eni to n woju oluwa agbara to ni mi o ni bimo agbara to ni mi o ni sabiamo eyin omo kekeke e so agbara to ni mi o ni mari bayi lo oluwa wi ma ja lara mi wa kigbe owo ti won lo le mi lori ti o je ki testimony mi o jade owo ika lara mi owo ika to su ori mi gbe in Jesus name se ri gbogbo ose yi is going to be fire for fire mama to so awon obirin gbogbo eyin mama mama gbogbo eyin sister sister gbogbo eyin te sese mari e gbawe lo se yi awon obirin o gbawe fun oko won awon omode awon sister ti oni get boyfriend won gbawe eyin mama te loko mo e gbawe fa ko bi oh my god egbon ti mo fe so yi ninu we second Corinthians chapter 10 verse 5 only casting down imagination ema so gbugbo ero kale and every high thing that exalts itself against the knowledge of Christ ema so gbugbo ero kale gbugbo tin gbe aga si mo olohun e kigbe agbara to ni mi o ni ta lo sei agbara to ni ma wa le lofo lo sei agbara to ni mi o ni loko lo sei agbara to ni mi o ni rise agbara to ni mi o ni gba visa mi oye jabo e bo si abi atelese mi te mole oya sari si waju ko sari seyin pe mo teyin mole ogun to ni magoke ogun to ni makoja ogun to ni malaluyo lori re ni mo gba lo sa beyin o ba le di pelu awon agbara kan won ni jo se nkan kan oni bibeli fi ni ninu we Colossians chapter 2 verse 15 oni having spoiled principalities and power o ti ba gbogbo imo awon agbara ati awon emi olola ati joye ati agbara to lo ni mu nkan kan bo o ti ba gbogbo won je he made a show of them openly o fi won se yeye ni gbangba wa kigbe baba ba n fogun mi se yeye fogun mi sesin fairomo bi sesin lara mi bawo leyan se le fairomo bi sesin nkan meje mo fe so mo eti menu lo be o ose yi so to ba le gbadua bayi o pe o e wa dide gbogbo eyan e koju si laorun koju si bi to run ti mo yo nle yin nawo sibe gbogbo eyan agbara te ni bi mo se nlo yi e ni je mu nkan bo tin be loju ona e para yin e ku loju ona mi in Jesus name oya oyin sibi to koju si yen oyin sibe wa ke bayi loluwa wi gbogbo eyan agbara te le koyin si igbega mi e para yin e fi aye mi le oya yin segbe o wa pariwo bi n ba rin lo na bi gbogbo ireti n be n bi ma ri nkan mu bo in the name of Jesus oya koyin sibi to koju segbe yen si iyen ni pe o n gbadua si igun mere ni aye wa ni bayi loluwa wi eyin agbara odi to n be loju ona mi e wole tori tori in Jesus name wa goju sile le fese gbalẹ le meji gbaun gbaun wa wa kigbe bayi loluwa wi eyin alujanu tin gbenu le e le mu re mi le ose ni mari yanu ose yanu mi leleyi wa goju soke won ni gun merin laye ni mo ni mefa ni goju e soke wa wa kigbe baba mo goju soke si o je riran lowo lo sei oni monday mo je wa le lofo e wo ja wo boy o ni merry boy e wo nti ya iso e wo yo odun ti an ti da duro eyan to ti se plan fun aye re to ti ni iye omo bayi lohun fe bi won si yi pada eke agbara to fe ye ipinu olohun fa ye mi to fe ba yi danu to fe seto olohun da san olohun jo wole e gbo kin to pe mama iwole mo ri osun mare leko ni agbara olohun gbogbo eyin te wa leko e gba woli odekunle paphras lalejo tin ba ti osun mare mo nbo niyan enikan ni nibo pastor tobi e wa ba nso bi ti mo nbo now e wa gbo in ti mo nbo wa se but eje n kokko so bi mo nbo na e kole laarin wakati kan abo pere
1: ni gbogbo bi te ba ti nbo e kole ni iyana paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abesan Abeson Stadium.
0: Stadium yẹ ni agbára ẹni tó láyé àtọ̀run tí wọ́n ń pè ní Abeson Stadium. Ibẹ̀ ni màá ti wá. Aago mẹ́sàn-án tí n bá ti débẹ̀, gbà tí ọba ìdago mẹ́wàá àbọ̀. Kò sí nǹkan kan paparazzi kankan sà. Wọ́n ní kí n wá jẹ́ iṣẹ́ fún yín ni. Kò jù báyìí náà lọ. Àwọn 6,000 màá wá gbé ọwọ́ lé wọn pẹ̀lú mantu. Ẹnìkan ni ẹ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀, ìgbà tí ó bá fi di ìpàdé 7-7-2026, màá ti gbọ́wọ́ lé àwọn èèyàn tó 150. Àwọn èèyàn 150 yẹn 1,000 màá wá fún wọn ní anointing oil méjì méjì gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Mọ̀ ń lọ síbẹ̀, bẹ́ẹ̀ ni mọ̀ kà wọ́n lágbára ẹni tó láyé àtọ̀. Ẹ wo mọ̀mọ́ yìí. Ẹ̀kẹ́ èṣù ò lè dá mi dúró fún ìyanu mi.
2: Ni Fọláṣadé Adams, mo wá láti Abuja.
0: Abuja lọ́hùn.
2: Ní September last year, no? O sọ pé ọmọ mẹ́rin ni mo fẹ́ bí.
0: Mẹ́rin lẹ fẹ́ bí.
2: Mo wá bí mẹ́ta, ó wá dúró láti bí 13 years. Ó wá di September.
0: Ó dúró láti 13 years. Ẹlẹ́ẹ̀kẹrin ò wá. Ẹnjìníà, ẹ bá ń tún gbé ọdún mélòó ló lò fi dúó. Wọ́n já nítàn mọ́, wọ́n da plan Ọlọ́run. Ṣé Nàìjíríà lọ yẹ kọ́ wà nísìn? Ẹ já gbọ́n tóbìnrin tó rọra sọ náà kí n tó mọ gbọ́ rẹ̀ kí n tó sọ̀rọ̀ lé.
2: Mo wá bí mẹ́ta, ó wá dúró láti bí 13 years. Ó wá di September.
0: Ó dúró láti 13 years. Ẹlẹ́ẹ̀kẹrin ò wá. Ayé dájú wọn ò jẹ́ kó wá mọ́. Wọ́n lè tó òbí náà tó. And that is not the plan. That is not our wish. Kì í ṣèfẹ́ rẹ̀ nìyẹn.